àwọn kọ́ yọ ọmọ ìlú dìdì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ń gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtọ́rísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbádùn nú ètò tó ń pàrònú rẹ ká jà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́.

Ọlọ́run èmi àwọn wòlíì akiri sóre lónìí ọjọ́ kẹsàn-án oṣù ẹlẹ́ẹ̀kẹjọ. Wọ́n rán mi ṣẹ́ sí gbogbo ẹ̀yìn ọmọ Ọlọ́run káàkiri. Kó tó di pé máa sọ yẹn kí n tó máa mọ̀ọ́mọ̀ kí n tó máa dún gẹ́gẹ́ bí a ṣe rán mi láàárọ̀ yìí. Ẹ̀yin àyànfẹ́ a kú pọ̀pọ̀ sí 77 eléyìí tó wáyé ní ọjọ́ Friday. And mi ò ní tàn án jẹ pẹpẹ yẹ pọ̀n mọ́ Jesus City. N tí rùn ó tún ti bẹ̀rẹ̀ sí rùn kó sì tó le tánlẹ̀ ní ìsìn ìrò tọ́dún yìí parí ni. Gbogbo ìwé tá a sú fún yín ó di dandan kó mọ ọ. Nínú àwọn tí ọkọ̀ọ̀kọ̀ sun ẹ̀rí jáde látẹnu wọn ìwọ lọ́jẹ̀ number one. Òní ni ọjọ́ kẹsàn-án nínú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ. Ẹ lọ múra o. Ẹ̀mi Olúwa sọ fún mi kí gbogbo èèyàn mú ìgbálẹ̀ wọn dání. Àbẹ́ bá ń bọ̀ ǹtọ́ọ̀tì lónìí ìsìn méjì ni. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ 13-30. Ẹ múra mú ìgbálẹ̀ mọ́ tijú. Láti ìwọ òdù ni ẹ ti wọ mọ́tò gbági. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà. Ẹ bèrè ṣọ́ọ̀chì Ọlọ́run òjijì ń bi gáràjì yẹn. And gbogbo Sona Church bákan náà wọ́n á connect mọ́ mi láàárọ̀ yìí. So le fò níwájú ọkàn fò bí ìgbà téèyàn tọ síwájú bí ọ̀pọ̀lọ́ ní ìgbà mẹ́ta. Mo rí àlejò mẹ́ta tí wọ́n ka ọ mọ́. Ó sì confirm ẹ̀ fún mi nínú ìwé Psalm 23 verse 6. Ó ní ní tòótọ́ ire àti àánú yóò máa tọ̀ lẹ́yìn ní ọjọ́ ayé rẹ gbogbo. Màmá àlejò mẹ́ta ń wọ̀ ọ́ bọ̀. Bí wọ́n bá jí òfò number one àlejò àkọ́kọ́ ẹ wo aṣọ rẹ̀ tó mọ́ lólóló tí wọ́n fi àmì blue tí wọ́n fi kọ àkọlé iṣẹ́ ara aṣọ yẹn tó wọ̀. Ẹnìkan ní kí ni àlejò mẹ́ta ni mò ń wò yìí. Wọ́n pè wọ́n ní elá lákọ̀ọ́kọ́ tó ṣáájú òun ni wọ́n pè ní olóore. Bí wọ́n bá jí òfò wájú mo fi májẹ̀mú sọ tẹ́lẹ̀ olóore ká ọ mọ́ lójijì. Láti oṣù kẹjọ yìí lọ kí olóore kó rí ìnà rí ọ. In the name of Jesus Christ. Àlejò kejì tó fà lọ́wọ́ ìyẹn ni wọ́n pè ní aláàánú. Mi nínú kan mi náà ṣàhálà. Òun náà wọ́n tó kọ́ pẹ̀lú ọ̀dà búlù ni wọ́n fi kọ́ sáré. Màmá ìbí ọ bá jí òfò sókè síwájú bàbá tí tẹ́ ẹ̀ bá dẹ́jẹ́ aláàánú ká ọ mọ́. Kí wọ́n yan aláàánú tì ọ́. In the name of Jesus Christ. Ẹ wo ẹlẹ́ẹ̀kẹta òun náà wọ́n wọlé. O lè mọ̀ rí wọn you may not see them with your naked eyes. Olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ ìrànlọ́wọ́ wọn kọ sí ọ yìí. Ìrànlọ́wọ́ mo ní kọ́ já wọnú ayé rẹ lọ. In the name of Jesus Christ. Olóore àsìkò tí olóore àsìkò tí olùrànlọ́wọ́ àsìkò ọ̀bà wá tí aláàánú àsìkò ọ̀bà wá èèyàn lè kú. Ẹnìkan ní bolẹ̀ ti rí yẹn nínú ìwé Luke chapter 10 verse 30 títí wọ 37. Wọ́n mú ọkùnrin kan tí ń lọ. Wọ́n ní àwọn ọlọ́sàá mú wọ́n sa wọ́n sa yẹnkan yẹnkan. Alákọ̀ọ́kọ́ ẹni tó kọ́kọ́ kọjá ńbẹ̀ o ni ọmọ Léfì kan ọmọ lójú lọ ni kọjá lóhùn. Ẹlẹ́ẹ̀kejì tó tó kọjá o ni àlùfáà kan pásítọ̀ kan òun náà mọ lójú lọ. Ìgbà tó di ẹlẹ́ẹ̀kẹta olùrànlọ́wọ́ aláàánú àsìkò tí wọ́n ń pè ní aláàánú Samaria ọkà mọ́bẹ̀ torí wọ́n ní wọ́n pa ní àpàtàn ni ń joró níbẹ̀ ni. Àsìkò yẹn lọ́lọ́run bá ṣe tí aláàánú Samaria ń kọjá lọ lọ́kàtàn yẹn kọ́ gba báláǹsì ẹnu ìwé Luke chapter 10 títí wọ verse 31 títí wọ 37. Ẹgbẹ́ ọwọ́ yẹn lórí kó tó fi pèdè. Màmá yìí bàbá tó bá ku ìṣẹ́jú kan kí tó ní yẹ̀yẹ́ ọgbẹ́ lára rẹ̀. Olóore àsìkò kọ́ yọ sí olójijì. In the name of Jesus. Ẹ wá tẹ́wọ́ ọ̀rọ̀ ọmọ ka ẹsẹ̀ mẹ́jọ ọmọ lọ wájú. Tó bá ṣe pé iwájú ni ọ̀pọ̀ ẹ̀bì tí máa ń ré sí. Gbogbo ẹni tó tẹ́wọ́ tẹ́wọ́ bí ìgbà wọn fẹ́ gbé ọmọ tuntun fún ọ. Tẹ́wọ́ bí ìgbà tó fẹ́ gba kí. Tẹ́wọ́ bí ìgbà tó fẹ́ gbé tíré nawọ́ yẹn síwájú. Wà wá kígbe olóore àsìkò. Ó gbẹ̀ṣẹ̀ kan síwájú. Ìgbà mẹ́jọ ló pè ẹ wọlé mi. Wà á mọ̀ọ́mọ̀ kígbe tó bá ti pe orúkọ Jésù. Bíbélì ní orúkọ Olúwa ilé èso agbára ni. Mùkútù ti ń bẹ nínú Jésù òkèrè. Àsìkò tútù láwà. Bọ̀mọ́ bọ́dà kàn mọ̀ọ́mọ̀ dìde. Gbogbo bí ẹ bá ti ń gbọ́ mi. Wàké olóore àsìkò olóore àsìkò olóore àsìkò ẹ̀yin olóore àsìkò ẹ̀yin olóore àsìkò olóore àsìkò olóore àsìkò olóore àsìkò ẹgbọ́n Olúwa timely helper.
ti mi so be e wole ti bi awon eyan kan de lasiko awon eyan won pe ni akimorin olore awon eyan won pe ni alaanu to se genge to gege wa de to ba ku iseju kan oju o ti o to ba ku iseju kan ki won fi o sese olore asiko yo pikapia tamana se andoli ata mo le lebeli mo lara ti won ba ni awon wo olore alaanu ati oluran lo won wa odore ni won ya straight in the name of Jesus eleye se to ni mo so do mo gbo lori bed o olufe olore asiko wa ni bo le tin gbo mi e lo mura o emi oluwa so fun mi ki gbogbo eyan mu igbale won dani abe ba nbo church loni isimeji ni emi oluwa ni ka mu igbale o ra dogbon fi pamo gbogbo eyan odo 13 to 30 gbogbo eyin mama mama lati ta ti lo soke titi wo iye ojo ori isin keje nti awon omo wa ni ni isin alakoko lati 13 to 30 lati wo wo duniya ti wo moto gbagi elebe sokale ni wema e bere church olorun ojije bi garage yen and gbogbo sona church bakan na won connect mami laaro yi esa to ba tiju on wo li lo ngbo yi bi mba gbo nkan mi o ni so pe ke se eh ninu we Isaiah 52 o ni egbe rukuku ni ara yi o wa nu bibeli sa nibo lo tin bun mi kakakiri aye won ni kin so aso tele ala oju ohun to n ba ire oju aye je ala kan lo tun lamoju yi eyin mesan le la life aseyin eni kan ni bawo le yan se mo ma life aseyin nigba to ba n bara re ni family house nigba to ba rin lo ninu igbo to mo bi to n lo nigba to ba ko exam to so meet nigba to ba sa dede bara re pelu jankawo loju ala tabi to ni ibalopo tabi ti won gbonje ibode fun o ala to la loju orun eleyi to n ba

ọdún ni ma bi osù bẹ́ẹ̀ mo wí fún yín ọdún ni ma bi osù osù ni ma bi ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ló ma bi ọjọ́ ọjọ́ ló ma bi wákàtí wákàtí ló ma bi ìṣẹ́jú gbogbo nǹkan tí mo dákọ lẹ́nu yìí àwọn gangan ni wọ́n ń pè ní ayé mo wá sọ tẹ́lẹ̀ sí ayé rẹ gbogbo ẹni tó bá gbọ́ mi látòní lọ atún ayé rẹ lọ atún ayé rẹ ṣe atún ayé rẹ dá atún ìbùkún lọ́wọ́nú bẹ̀ ó ní sàṣetì má ìgbà.

0: tijọ eran leti o nla nse eke baba sile ko fe mi na gbogbo eyan to wa ngbo mi bi owo ye lori alaanu to ko wa to ma le daddy alaanu to ko yin le nitori esi aimodi mo fi majemu ipe so tele loni pe loruko baba to mo ati temi mimo adabi ti o ba sun moju adabi ti o ba mo rin lori ile adabi ti o ba fonje kanu lati seju ilo afi tategun iba fe si loku ija yen pari fun re ni o wa okan in the name of Jesus Christ. Oh engineer je ngbo kan ki nzuma se lo e won ti baba iso
1: oruko minister adi abolabi ti mo lati wa kaja yi nigba ti mo de ori oke yi o dupe bọlọpẹ olo gba kuso 2021 ti mo de ori oke yi ni
2: Jesus City
1: ori oke kan eju ofo metele tele kin lo
2: okay won ni e lo bi kan
1: sori oke kan ni
2: eyin ba ku mu ja sibe
1: o ti mo wa de be mo wa ni ah emi ya so mo gbe ki ma lo sori oke ibe ki ma pon
2: ni bi ti bi
1: ti bi igba ti mo wa de be an ki fun wa ni odun na ẹni pé kí anybody kó tọ́jú akíyẹ pé a ní fún ọ
2: a ní gbà mí
1: ìgbè ká máa béèrè fún tá a bá fẹ́ torí ìgbà tí mo fẹ́ yàwó ìwé dìde orí tó ti lé lọ́dún mẹ́fà tí àtọ̀ mi ò dọ́mọ.
2: Àtọ̀ yín ò ṣe kí ni.
1: Tí ò dọ́mọ rárá.
2: Lọ́dún mẹ́fà tẹ ti fẹ́ yàwó yín. Tó ń bọ́ ìmí ètò rẹ o.
1: Ìyàwó mi wá sọ fún mi pé ìwọ wo bí n padà fi ọlẹ̀ náà ni. Àkọ̀dà ló ń tẹ́
2: èmi tó jẹ́ wípọ́ mọ́ pọ̀ lára mi bí wọ́n bá ti kàn mí báyìí mọ́ kàn ní mí yóò ti doyún mọ̀ wá ń bọ́ gbé fọ́dún mẹ́fà ọkàn mí kàn mí o ti fẹ́ kàn mí pa kò sí nǹkan kan nínú bá bí yín.
1: Wọ́n ṣáà sọ fún mi bẹ́ẹ̀ ó torí pé mo wá sórí òkè yín wọ́n júwèé mọ́ àǹkan fún mi bàbá kan fún mi lọ́yọ̀ bàbá yẹn gbóná ago ológun oníkẹlẹ̀ wá 50,000 ẹnìkan wájú ẹ̀mú tó jọkùnrin wá ní kí n lọ sí orí òkè yẹn àmọ́ gbà tí mo dé orí òkè yẹn òkè yẹn ó ga gan mo fẹ́ wọlé síbẹ̀ ìlọkàn mi sọ fún mi pé ò tí débi tó ń lọ ìgbà tí mo kọjú sẹ́yìn bẹ́ẹ̀ mo rí ṣọ́ọ̀ṣì yìí pé èrò pọ̀ ni mo sì padà lọ ṣọ́ọ̀ṣì.
2: Ẹ bá yàbẹ̀.
1: Àti wá fún mi láǹkì yẹn mo wá fi ń béèrè òru máa dìde ọ̀sán máa
2: gbàdúrà.
1: Ṣé ẹ tí mò ń gbàdúrà pé wọ́n lọ mọ́jọ́jọ́ ti mi obìnrin yìí pẹ̀lú bó ṣe bá mi ṣe tó ṣe wẹ̀ wá dé agbẹ́gbẹ́ ní ọ̀sádìjọ́ kan yarí ọlọ́bàwọn fámìlì mi ó ní ìwọ̀n fọmọ yín rẹ̀ nípa tọ̀kì ọ̀dọ́ mọ́.
2: ó tu yín láṣì.
1: tí mo fi sí kọ́kọ́ ó lọ tún gbàgbà ìwọ̀n lọ́n mo lè ṣàjẹ́ mo ṣàtò kẹrẹ má dùn àyẹn àwọn mo dúpẹ́ fọ́ lórí òkè bí mo ṣe wà yìí ìyàwó mi ò ní pẹ́ jà lójú.
2: ó ní pẹ́ ṣe kíni.
1: ìgbẹ́ bí mọ mo wá sọ fọ́ lọ́wọ́.
2: mántù yín wà nkọ.
1: mántù yẹn wà lọ.
2: ó sì ń bẹ lọ́yìn dìṣẹ́. bí ọmọ mélòó ló wù yín.
1: ó lọ́n bá ṣe fún mi lọ́rọ̀ ó wù mí kí n bí máa pọ̀.
2: bí mélòó.
1: ó wù mí kí n bí mẹ́fà.
2: fún tẹ́ ẹ wí bẹ́ẹ̀ ni ó ṣe rí. kíyàwó yín ó bí wẹ́rẹ́. ká bá wọn yin ọlọ́run. ẹ sì bí márùn-ún yòókù. in Jesus name.
0: Nice. Ìkan ló tún gbọ́ yẹn. gbogbo ẹyọ ọmọ ọlọ́run. wọ́n ti jésù olùgbàlà sọ ayé bàbá yẹn dà. ọba tí èjé èèyàn ọ̀rá rè. mo fẹ́ ọ̀fọ̀ ayé rẹ fún jésù. gbogbo ẹyin tẹ́ ẹ gba jésù lọ́jọ́ sunday. ṣé ẹ mọ̀ pé mo ti sọ nǹkan kan fún yín. a pàdé láàárọ̀ yìí ká lè sọ̀rọ̀ nípa ìrìbọmi rẹ. múra o ẹ mọ mọ bíbélì ni work out your salvation. ẹ ṣiṣẹ́ ìgbàlà yín pẹ̀lú ẹrù àti ìwárìrì. ẹ jẹ́ mọ̀ lọ gbogbo ẹyin ọmọ ọlọ́run pátá àtọmọdé àtàgbà bí n bá ráwọn bíi 250 tí wọ́n lé ní pásítọ̀ ẹ jẹ́ ń gbin irúgbìn 1000 kẹ́ ẹ fi ṣe tọ̀la ó ti tó wọ́n ní díẹ̀ tó nù kó ní nǹkan bọ́ ọ bá wà ní àwọn 250 wá múra torí pé wọ́n fún ọ ní àsopọ̀ tó kọjá òye rẹ tàbí o ní ìdá mẹ́wàá tó fẹ́ san mo ní gbádùn ayé ṣe ń gbà mọ́ fi ìdá mẹ́wàá dùn prógrámù ọlọ́run ọba ń gbọ́ account number church ni 1966 36 38 73 1966 36 38 73 ẹ wò mí sà access bank ni tí ìyàn ọba wọlé comfort life mission ni ó gbé jáde o account number church ni o ẹ lu eléyìí 2017 42 90 47 2017 42 90 47 comfort life mission international ni yẹn ó gbé jáde first bank ilé eléyìí wi ja mewa re fi ti pe oluwa la ona ba yo femi na o leyin gba na eja lo church eja pade ninu ipade agbara nla mu igbale re dani ayo ni ti e gbogbo eyan omo olodun ti won bi e wa kunle eyin te mark wedding anniversary yen wa kunle juna me kapa aladasha mo so tele agbara olodun ti mu ni lo bi giga ko wonu ipera woyin e lo tayo ke se rere a dara fun yin happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni woli mo fe so testimony 08 88 71 65 66 e send the message ire atanu
3: Shilo le resisa, iro de de ni to de. E to to po jo woko ni lo anye no kiri. Besi 32 FM, 94.9. Laughter House, Orio ke te te premia. Mokola Ibadan.
4: Oje ti ku o ni tana, ego ti dowo. 32 FM, 94.9. Laughter House, Orio ke te te premia. Mokola Ibadan.

0: boys tele yi mo do lori crystal pata ile miran eyan rin ni mo fe eyin ti ake lo bi olorun adabi adabi olorun adabi mo je pe ile ba adama je mu yi to si n ti se lekun to kan olorun yo si o ni ekan lekun emi o si si ati kan lekun ibuku akan lekun alafia akan lekun ojurere ati anu atomi atororo gbogbo to gbe kale ko chiche iwosan mo wole suru olorun lo lati fun ni okan tuntun eje tuntun ilera tuntun mo fe gba eri je o da gba awon eri yami fun isilepo eri re pariwo se yan kan leti emi le ri kan white tuba
1: lodadi kaza emi lo aye mi si amo pe ni ejo san mo fe ko fa dura na mi lowo ni ejo tori olorun se yan ni de baje ni share ejo nti los hospital won de ni heart ni pe o legbe kan so pe sugar lo ma fa to si ma ri be gugu sugar na mo nlo ni ta de ko fun mi fun heart na mo nlo pelu mi adura gugu na ni mo se ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ láti ń yọ mí lẹ́nu wọ́n ní kò pọ́ǹpù ẹ̀jẹ̀ débi pé gbogbo ara tó yẹ kó pọ́ǹpù so gbogbo ara máa ń ro mí ni gbogbo ẹ̀ máa kú táìtáì so wọ́n ní háàtì yẹn ni so ó ń yọ mí lẹ́nu kò kí ń jẹ́ kí n sùn ó máa ro mí ni ní gbogbo gbáyà máa ń jókòó mọ́jú ni so mi lè sùn ẹjọ́ ó ń yọ mí lẹ́nu ọlọ́run kò jọ kó gbawọ́ ẹyin wò mí sàn kò fi ẹnu yín ṣàṣẹ fún mi lórúkọ jésù gẹgẹ bó ti ń ṣe fáwọn ẹlòmíràn tá à ń dúpẹ kọlọrun kò gbà kó so tèmi náà kò tọwọ ẹ ń ṣiṣẹ ara ṣiṣẹ ìyanu nínú ayé tèmi náà kémi náà lè dúpẹ.
2: ẹ̀lú dájú ẹ kàsán sá ẹ ṣe ọjọ́ mo dúpẹ́ sá ọjọ́ kejì ni mo ti ní relief agbára ọlọ́run dúpẹ́ mo yan ọlọ́run lógo fún àdúrà yín lórí mi ẹ ṣe mo dúpẹ́ kò yọ mí lẹ́nu mọ́ kò yọ mí lẹ́nu mọ́ mo dẹ̀ gbàgbọ́ pé ọlọ́run tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere ẹ̀ nínú ayé mi yóò bá mi ṣe ní àṣepé lágbára ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ sá god bless you sá a máa rí yín bá o.
0: ọ̀rọ̀ mi kún pẹ̀lú ẹ̀bẹ̀ àdúrà àti ẹ̀kọ́ àti ìtọ́ni ẹ̀mí mímọ́ lápàdé pa irúgbìn ìràpadà bíbélì ní ìràpadà ẹ̀mí èèyàn ní ọ̀rọ̀ rẹ ìfọwọ́bọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan nìyẹn mo dúpẹ́ pé olúwa yóò fún yín ní ìgbà kejì nígbà tí ẹ bá fi padà wá ẹ̀rí ìyà kún lẹ́yìn ìgbà tí jésù wọ àwọn adẹ́tẹ̀mẹ́wàá ó ní kí wọ́n lọ rí àwọn àlùfáà wọn àgbà tí ẹ bá wá padà wá lórúkọ jésù ẹ̀rí ìyà wá kún lórúkọ jésù ogun tó ṣẹyìn òní gbérí mọ tó kọ ọlọrun kó ṣe láṣẹ wọlẹ.
3: bàbá mi táíwà làdí ẹ kú iṣẹ olúwa sọ ọlọ́wà sọ agbára dọ̀tun sà irúgbìn ìràpadà tí mo ṣe mo rí ọwọ́ ìyanu ọlọ́run fi títóbi rẹ̀ hàn nínú ayé mi níbi tí mi ìwò kan rí sí ọlọ́run sì jẹ́rìí ara rẹ̀ bàbá mi ẹ ṣe 190 sà ẹ ní fi ọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹ dẹ̀ ní fi aya ṣiṣẹ́ ìrànṣẹ́ ẹ sì ní fi ráyín ṣiṣẹ́ ìrànṣẹ́ lórúkọ jésù arúgbó wòlíì lọ́lọ́ àṣeyín lórúkọ jésù mo dúpẹ́ lọ́wọ́ yín sà mo rí ọwọ́ ìyanu nínú ayé mi. ẹbí mi kejì ó ní pé mo máa ń gbọ́ yín lórí program bọ́ ó ti pẹ́ nígbà yẹn bíi 2023 or 2024 nígbà yẹn àkọ́bí mi ó máa ń síìkì gan ó máa ń síìkì gan bíi síkla ni túbọ̀ mo wá lọ ṣe tẹ́sítì fún ní hospital wọ́n wá sọ fún mi pé ẹsẹ̀ ẹ̀zì ni ọjọ́ náà ó wá bọ́ sí sunday ọmọ mi wá síìkì mo wá lọ rògùn fún un bọ̀ bí mo ṣe wá délé mo kàn ronú pa yín ni pé mo máa ń gbọ́ program táíwò àlàdé lórí rédíò bí mo ṣe pé ọlọ́run táíwò àlàdé ọlọ́run táíwò àlàdé ọlọ́run táíwò àlàdé sí inú omi nìyẹn mo ṣáà pè sínú omi fún ọmọ mi mo ṣáà ní kó mú mo gbàdúrà sí i àmọ́ láti ìgbà yẹ bàbá mi nínú olúwa láti ìgbà yẹ mi ì gbúra ẹsẹ̀ kankan lára ọmọ mi mọ́ di bí mo ṣe ń sọ yìí ọlọ́run ò fi ọmọ mi dà mí láàmú mọ́ ọmọ mi ò sí ìkì mọ́ láti ìgbà yẹ láti 2023 di bí mo ṣe ń sọ yìí ọmọ mi ò sí ìkì mọ́ bó ṣe máa ń sí ìkì torí mo sọ fún ọlọ́run pé ọlọ́run táíwò àlàdé mi ì fẹ́ gbúra àìsàn kankan mọ́ lára ọmọ mi mi ì fẹ́ dààmú lórí àwọn ọmọ mi ọlọ́run sì gbọ́ àdúrà mi láti ìgbà yẹ náà di bí mo ṣe ń sọ yìí mi ò rí dààmú kankan ẹ ṣe mo dúpẹ́ bàbá mi o.
0: ọlọ́run mi jésù tí mo ń dá ìgbà tí àkókò padà sí rere àbẹ́ẹ̀rí gẹ́gẹ́ bí àtẹ̀ránṣẹ́ pé ss lọ́mọ yẹn lẹ́yìn àyẹ̀wò mo túbọ̀ yín ẹ lọ ṣe àyẹ̀wò lẹ́ẹ̀kan sí lẹ́yìn tí jésù wà àwọn adẹ́tẹ̀ mẹ́wàá ó ní kọ́ lórí àwọn àlùfáà wọn eyi okan to pada wa awa mu larada leyin ayewo ti e ba lo se e je ki mo eri pa ti momo na larada e wa gbo eri ile kan si loruko jesu o ko akosile yin ni igba kuko si rere omo yen oni sai san mo oluwa ti mete membe laye bibeli ni rapada emi eyan ni oro ti e nse yi e te se loni jesu lo ko gbe ogun na ni a o da igba rere pada fun omo na loruko jesu eni na wo sura isan mo ogun yen ti wole lo jesu ti gbe mi ko ni gberimo e ko ro omo lo

0: ẹjẹ Jésù kò dára pọ̀ mọ́ ìwà láyọ̀ náà kó bá rìn ó dá gbọ́ àwọn ẹ̀rí yìí fún ìṣílẹ̀kùn ẹ̀rí rẹ lẹ́ẹ̀kan sí kátó lọ sáwùdí white ó yà jù gbà.
1: Karosa ẹkúṣẹ́ ránṣẹ́ olúwa masagbara dọ̀tún kan lára àwọn ọmọ ẹ̀rọ ìjórí afẹ́fẹ́ ni èmi náà mo ní ìdìtọ́ ni yín ni o mo mẹ́sẹ́jì yín ní last year bíi ending wípé mo ń wojú ọlọ́run fọmọ pé mo lóyún pé ó bàjẹ́ time yẹn ṣáà ṣàdúà fún mi pẹ̀lú nǹkan tẹ́ni kí n ṣe ọlọ́run ṣáà ṣe ọlọ́run ṣe mí ní rọrùn àti àlàáfíà ìmí tí mo tún wá ní òkè ni wọ́n ní orí ọmọ wà mo ti lọ ṣe scan yẹn bíi ẹ̀ẹ̀mejì the same thing náà ni kò wá sílẹ̀ mo ní ìdìtọ́ ní nìṣà ọlọ́mọ jẹ́ kí n rogun o sí abẹ́ òkèmbí pẹ̀lú rọrùn ni òkè mi náà nẹ́rì o.
2: Karosa ẹkúṣẹ́ ìránṣẹ́ olúwa masagbara dọ̀tún ìmí mo mẹ́sẹ́jì ní last month wípé mo wà nínú oyún wípé so mo ti lọ ya scan bí ẹ̀ẹ̀mejì nítorí ọmọ yẹn wípé òkè ni ó wà ẹ ṣáà fún mi nítọ́ni àti ẹnfátà tí mo ṣe pẹ̀lú oògùn ọlọ́gbà tí máa fi lọ ṣe ní ìjẹta tí máa fi lọ ṣe padà pẹ̀lú gbogbo ṣe ń jẹ tọ́nà orí ọmọ yẹn ti wà lẹ̀ padà ẹ ṣe olúwa masagbara dọ̀tún.
0: Sista Rokibat gbogbo ògójẹ́ tọlọ́run ọlọ́run tó máa ń dá ìgbà padà nìyẹn mo pàṣẹ àsọkalẹ̀ àǹfààní ọjọ́ ìkúnlẹ̀ ọjà ìyọ̀nà ọlọ́run yóò ṣe o lórúkọ Jésù agbóhùnyín agbọ́tọmọ agbọ́ ti bàbá ọmọ agbókòtò wọ àṣẹ ọlọ́run ní ẹjá darí ògo padà sọ́dọ̀ ọlọ́run fún ìtọ́ni ẹ̀mí mímọ́ tó fi ń darí ayé wa yìí àsọkalẹ̀ àǹfààní lórúkọ Jésù.
3: Ọmọ yẹn náà ṣàbímọ ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tá wà ládé àpòsù ti kò bọ̀ torí pé ń bá mi ṣe ní gbogbo ọjọ́ ayé mi òṣùgbà tí mo képe tí ò jẹ mi nítorí nípasẹ̀ àpẹẹrẹ ìgbàgbọ́ mi náà ni máa ń gbé mi sídìí rédíò tó sì máa ń lo mi náà àtòróró mo fi ń ṣàpẹẹrẹ ìgbàgbọ́ mo tún ra aṣọ ọmọ sídìí rédíò náà mo fi ń ṣàpẹẹrẹ ìgbàgbọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tá wà ládé tó mú ọmọ mi lọ pọ̀lú mi tó sì bá mú wá sí ipò rọbí láyọ̀ àtàlàáfíà kò já àlàábì ìran bí kò jọ́ṣẹ́ lórí rẹ̀ ọlọ́run tá

0: kaluku to ma sin to ba mo ma kan so nti bibeli wi lori oro wasila e won to nsele laarin temi to po soba iyen amobirin olerori itage to sala isile no jo meta oni se pelu esin na ni awa dana pelu esin lori lede yi o te man kamila ra pa won joba ta ni won lakasi o ba je pon won ni akasi ni won ati dasi bi ti oro esin nlo tan ba tete mura emi o soju esin kankan o e ku ti mo olorun won soju jesu to so gbogbo aye ko ni de temi o fi fi tesin se gbogbo gan wa ara won ni sese to wa be opo muslimi pon be gan eyin na se ara won eleha to bori kanle
1: baba mi gbona
0: rayo o jo me niyan o la so no lori lede yi
1: alale
0: mo wi pe alale ere to lo konrin ni church awon muslimi kan ba tu bere pe o ni o mo fa sala to no se sinu le church o kan ba tu bere akatakiti akatakiti olorun yo sanu wa pe lesin o esin na ni
1: agba ti da igbejo se
0: mo te ri ni ipinle osun e kan na awon oludije ba ko opolopo le awon le ni olorun lo le kaye won ewo esin ba ko won won kanpe
1: ai gogo bila se ni maloluwa
0: awa pelu esin e ja dupe lowo oru an baba ke o gba god yi
1: o igbala mi
0: mi ori baba eri oro ile ati baba e fe jora won in ti o je ka won pastor yin like emi na ni wa ni ko ni church ko lori oke boya to mo fi soro sa won ni opo lewe tan dale na won mo abi omo ijosin o le lo eta npe ni esin o deep gan njo meni lo ye ka fi siwaju esin la ngberu o de je ka lo sa wujo wa kemi beli wi ni oro wasilat abaka sina white abi ajo lati oki ani mo mo wasila sile ori tiktok ajo lati oki a lori tiktok o da mo ri bi kan to ti post awon ni sese kan kan ni aje je google so kan kan won ba to ti wa di oro esin
1: won
0: bori fun
1: eku laye rosi
0: kini bebeli wi lori oro wasila e ja lo sa wujo wa njo me eniyan yen e ti jesu gberu gan gan gan gan o mo ye ki a ma se
1: won
0: ti mo ebirin kan ninu bibeli esin won ni ton ba ti sagbere abi se pan saga tokunrin atobirin won ye fun iku ni a ninu we Deuteronomy 22 22 Leviticus 20:10 ofin esin won niyan ibi ti yato ni amu awon mejeji yi won ri okunrin mu obirin na mu won Jesu to je pe alanu ati olu dari je ese ni won ko gbogbo nta won na nse sile won pon kankan sile o da ninu ye won ni oseru atoda agbado mo omode ari kankan mo lo ma dese mo seri poro jesu ti ko ni oro esin oro ife ni jo me ni nti ta wa la den sere o nti ta wa la den sere o ta lo sa wujo wa mo gba pe jesu oluwa yo ko kan sile ti e na ni igba pupo lori eto toni igba to igboran igbesere ni se ko si esin ti o ni ewo nti ta sin pe ni ewo na ni ese abi ibesi kan ni o ni kan ju loku ta pa e ti jo fi ku kini jesu so ta ni o se ri ninu yin e ri poro jesu ti yato nta ba ti pe ni esin ewo ti wa nbe ta sin pe ni ewo o na ni riru ofin ijiya si nbe fun abi ese kankan ni debora che loki oya mo gbe igbagbo ta won muslimi isale nbi o yato si toke oya awon lakatakiti to fe wa rin wa yi ona to do pati won pe bi si odun ni ti won mi na ko ni awon odun ifa akuku debe kan awon staff lo pe bi akuku debe aba won ja ba won mu so so mi di baba lawo abi so mi do lo sa awon ye gba ni asan ajanosu ti pe mi ati afa ibrahim wasi ti mo ba won lo lo le ka ti mo joko sa rin wasi ife ta fi mbara wa lo re o ata won lakatakiti ide Olorun ni gba fun yin e ja lo sa wujo wa kini bibeli wi white yuba
2: ki wa pe aku dede akoko yi mo ko wa lati soju esin kankan sugbon mo wa lati soju Kristi to wa fun gbogbo aye Jesu wa fun gbogbo aye ni o ko si fun elesin ni keni to ba gba gbo ni yala esin to ba gba oruko re po kedede ti mo fi so le ni pe on ti mo ni se o se se ki o kolu awon elesin kan tori ti won ni gbagbo ninu esin ti won se won sin ti ngba pe temi lo gaju awon won si ti gba pe olorun ti emi gbagbo ti opo gbagbo ko ni esin tori pe ise omo eniyan ijo omo eniyan gbagbon lo saju esin eniyan ni olorun koko da pe ni kaluku to ma mo nti ansin ki la npe ni esin ni to ni kaluku gbagbo ninu re ṣugbọn ọpọ ti gbagbọ pe iya to n be gedegbe laarin esin esin igbagbọ awọn ọpọlọpọ wa ni wipe iru emi a gba wipe iya to n be laarin esin ati aṣa iṣẹdalẹ ẹnikọkan aṣa ati esin ko papọ iredire ti mo sọ pe o ṣeṣe ki ọrọ yi kọlu ọpọlọpọ ẹlẹsin ti wọn gbin ẹsin rẹ ṣùgbọ́n tí mo fẹ́ mú jáde lórí ọ̀rọ̀ wàsíláàtù ọmọ sẹ̀kínọ́tù tí wọ́n ní owó olóòlù ọ̀pọ̀lọpọ̀ ló ń ti fọ́nrán yìí sí mi ìyá búkì mo dúpẹ́ lọ́wọ́ yín ò torí àwọn ọmọ tẹ̀ kankan mọ́ tó ń lọ gbogbo wa láti gbà yí pé àṣà ìṣẹ̀dálẹ̀ ìlú ìbàdàn ni olóòlù ní tí ọ̀pọ̀ sì mọ̀ ni pé ọ̀rọ̀ olóòlù kúrò ní ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àṣà ìṣẹ̀dálẹ̀ ìbàdàn ni rèdí ìrèé tí ọba àti ìjòyè fi kéde àwọn agbègbè tó máa dé tí wọ́n ní obìnrin kì í rí a sì ti gbàgbé pé obìnrin kì í rí ọ̀rọ̀ olóòlù kì í ṣe ọ̀rọ̀ àkókò yìí ọ̀rọ̀ tó ti pẹ́ tírú àwa ìgbọ́n gbọ́njú bá nígbà tí a wà ní Èkó kó tó di pé adé ilẹ̀ ìbàdàn ṣùgbọ́n ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ lórí ọ̀rọ̀ wá sí látù ọmọ síkínọ́tù ò ní pé má dẹ́jà o má sọ ti bíbélì wí lórí ẹ̀já dídá má dẹ́jà olùdókòwò pé ọ̀rọ̀ olóòlù kò papọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àṣà ni ìdàlù sì ni ìṣèlú ẹ jẹ́ ká wo tí wá sí látù fi ẹnu ara rẹ̀ sọ fún ara rẹ̀ ló fi ẹnu ara rẹ̀ sọ wípé òun ya fọ́tò bó tẹ̀ ṣe pé òun ò ya olóòlù bó ti ṣe sọ ṣùgbọ́n òun ya àwọn èrò tó ń tẹ̀lé wọn ló múra bí ọkùnrin iná ẹ̀gbọ́n tó fẹ́nu ara rẹ̀ sọ ó dẹ̀jà
3: mo ṣe fídíò olóòlù
4: kí ló ṣẹlẹ̀ sí wọn ògbẹ́ láti
5: ṣẹlẹ̀ sí wọn
3: mi ò balẹ̀ látìgbà yẹn látìgbà tí mo ti ṣe fídíò olóòlù ọjọ́ ìrọ̀lẹ́ láti ìjọ náà látìgbà tí mo ti
5: ṣe láyọ̀ tó ṣe fídíò jù ṣe kí ni
3: kò dálá
2: wá sí látù ọmọ sẹ̀kínọ́tù ó dẹ̀jà ẹni bá ti ṣe ń tí ẹnìkan ṣe rí ojú rẹ̀ á rí ń tí ẹnìkan rí rí bó tilẹ̀ ṣe pé ọ̀pọ̀ gbàgbọ́ pé sàkámọ̀ ń jẹ nítorí pé wọ́n ti ẹ̀sìn bọ́ ọ̀pọ̀ ni wọ́n stéèjì ẹni torí social media tàwa ayélukára ọ̀pọ̀ ni pé ó fẹ́ trendy ni síbẹ̀ ojú àpá kò lè dojú ara ẹ jẹ́ káwọn ti bíbélì wí jésù olúwa tó wà fún gbogbo àgbáyé ó ní ẹ fi ti késàrì fún ti késàrì ẹ fi tó ṣe ti ọlọ́run fún ti ọlọ́run ṣáàyè kò mọ̀ pé jésù ń sọ fún yín ìpín tó bá yẹ fún ìlú ẹ fún ìlú tó bá yẹ fún ti ọlọ́run ẹ fún ọlọ́run gẹ́gẹ́ bí ẹlẹ́sìn yín ẹ̀sìn àti àṣà kò jọra wọn èmi kò wá láti pọ òfin rẹ bí kò ṣe láti tú òfin yín ṣe ẹni tí gbogbo àgbáyé ń wò ọmọ tó kébi ò wá láti ṣojú ẹ̀sìn kankan mo wá láti ṣojú jésù tó dúró fún gbogbo àgbáyé Christ ambassador ni mi o ẹgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní wàsílà kú wàsílà òkú o ṣùgbọ́n ojú àpá kò lè jọjú ara ẹgbọ́n tí àwọn tó ń tukọ̀ olóòlù sọ ẹgbọ́n ọ̀rọ̀ ẹnu wọn.
6: wá sílá wà láyé nǹkan kan ò ṣe wá sílá o gbogbo àwọn tí wọ́n máa ń gbé rip sórí kinní rẹ̀ kán lọ stop ẹ̀ wá sílá wà láyé ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o.
2: wá sílá jẹ èèwọ̀ ogo kí ni bíbélì wí húṣà nínú bíbélì kì í ṣe ọmọ lẹ́fì ọmọ lẹ́fì nìkan ló ní ẹ̀tọ́ láti fọwọ́ kan àpótí ẹ̀rí wọ́n nígbà tí wọ́n gbé àpótí ẹ̀rí sórí màálù kọsẹ̀ húṣà fẹ́ wo tó wà nínú àpótí ẹ̀rí bí ó sì fẹ́ gbà fún ọlọ́run ni ọlọ́run ló mọ èrò ọkàn húṣà bí èrò ti wà sílá ó fọwọ́ kan àpótí ẹ̀rí aké húṣà lulẹ̀ lójijì torí pé ó dẹ̀jà ó jẹ èèwọ̀ ogo
0: o ti le je pe akoti eri to pa o sa o so bodo do mu di oloro yen ni pe bodo do mu mo won gbe lo ba nle ni o ti se ko je pe awon ajoji ti ko mo pe ru odun nbayi tabi isoro bayi ma nsele ton ba dede wo ilu ikankan le ma se won tori pe won ko gbo won ko mo sugbon to ti gbo to wa se la npe ni pe o deja Samson ti mo pe won ko gboro je n to ti no ku jade ko gboro mo ti lile abe ko si gboro kan ori re Samson je ewo ogo o mo ti lile chai o je ewo ogo o on to wa ninu oku oyin to ko sinu kini won o fa o je o fun awon obi re Samson ta ogo danu o je ewo ogo be ni opolopo wa ti deja aje ewo ogo ifayaluya pelu obirin ajoji o ti je ewo ogo o ti wo lolu ti e ah imo ti para awon ise ti ara o nje ewo ogo re gege bi asoju Kristi oro Jesu yato si oro esin o nje ewo ogo ise ti ara to nje ewo ogo ni sibe sibe oni ba so nteni kon seri oju re ari o nteni kon ko ri ẹkọ tó wà nínú ọrọ yìí mo fẹ jẹ kakọ má dẹjà n ta bá ti pè ní àṣà ìṣẹdálẹ ìlú kọọkan nílùú korodu wọn ṣe ìlú kú ó ní tó bá rìn mo fi ṣe àpèjúwe níbẹ ní ìlú kọọkan kódà wọn ní egun lá máa gbowó orí ilẹ ìbòmí àṣà kò papọ mọ ẹsìn ṣùgbọn torí pé tèmi dá tí ò dá ẹsìn tí oníkálukú gbèrú kódà ẹlòmíì ní stéèjì ni ó ti jẹ pé wọ́n pẹran wọ́n ṣe tutù wọ́n ṣe gbogbo ẹ̀ ìdẹ́rùbà ni ó jẹ́ ìdẹ́rùbà kò jẹ́ ìdẹ́rùbà má dẹ́jà o ẹni bá ṣe ntẹ́nìkan ṣe rí ojú rẹ̀ yóò rí ntẹ́nìkan ò rí rí wá sí látò ló lè mọbi tí ara òun kù sí o òun ló mọ ohun tó dé báhun ó jẹ ewo ogo mo gbàdúrà pé gbogbo ẹyin tí ẹ ti jẹ ewo ogo pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù tó ju ẹ̀jẹ̀ lọ ẹ ó tù dànù ọ̀rọ̀ jésù kọjá ọ̀rọ̀ ẹ̀sìn o ọ̀rọ̀ gbogbo ayé ni má dẹjà o fi ti késàrì fún ti késàrì ẹ fi ti ń ṣe ti ọlọ́run fún ti ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ yìí o àròjinlẹ̀ ni.
4: jésù nìkan ni ọ̀nà òtítọ́ àti iyè ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ nìkan ni yóò rí iyè ọ̀run àpáàdì wà bẹ́ẹ̀ ni ìjọba ọlọ́run wà eléyìí tó bá fẹ́ yàn nínú méjèèjì ó ní kò tètè ya bẹ̀rẹ̀ sí ní fi ìwà rẹ yàn báyìí torí pé ìwà rẹ ni ó sọ.
0: ọ̀rọ̀ jésù kọjá ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ gbogbo ayé ni ẹni bá létí kó gbóhun tí ẹ̀mí ń sọ fún àwọn ọjọ́ gbogbo ẹ̀yìn alákatakítí kódà wọ́n wà nínú àwọn tán fi jésù sórí ìjọ wọn kọ́nà wọn practice ọ̀tọ̀ ní christianity ọ̀tọ̀ ní christian àwọn tá a pè ní christian làwọn tó fi ìwà ti ìṣèjọ jésù àwọn tó bá lọ sí theology wọn pé kọ́sìkọ́ ní christology church of christ and his way irú àwa báyìí èmi ò nígbàgbọ́ nínú ẹ̀sìn wọn mo nígbàgbọ́ nínú jésù fún gbogbo ayé àwọn tá a sì ń pè ní christian làwọn tó ń ṣe àwòkọ́ṣe jésù àbí kí ló kan wòlíì tó lọ ń tó ń àbí tó lọ sí díẹ̀ èṣù tó òun rí búkú èṣù yìí òun bá gbára rẹ jẹ́ ẹ̀rí ẹ̀sìn báyìí àfikọ́ lọ́n kó sànù wa ẹjẹ̀ sáré pé èèyàn méjì bọ́wọ́ tọ́ra àforíjì ẹ̀yìn tẹ́ ẹ pè mí pé ọ̀rọ̀ àpótí ẹ̀rí yìí kí n tún gbé dáadáa ọlọ́run ọba ń gbọ́ mo ti fọ́n àìtí mo ti èèyàn mẹ́rin bá pè yàn pé ẹlẹ́ máa pròdẹ̀ sórí títọ́ka rí ńbẹ́ ẹ bá wa tún gbé tó bá dijọ́ mẹ́jọ máa gbé. ẹjẹ̀ ń pè èèyàn méjì tó lè wá gba tíkẹ́ẹ̀tì ní aago mẹ́sàn-án láàárọ̀ yìí tó bá mọ̀ pé mi ò fagidí mọ́ ẹ o owó oyè 3000 ní tíkẹ́ẹ̀tì kan kájọ jàmùlà lọ́nà 29 0705 5949 ló máa fọ́n o. ó dẹ̀ jẹ́ ká lo 09 06 2949 ẹ jẹ́ ká lo yẹn 09 06 2949.
4: kó o gbàgbọ́ kó o sì máa tẹ̀lé kó lè mú ọdẹ ọ̀run rẹ.
0: tó bá sì yẹ pé 08 09 7949.
4: ẹ má máa jẹ́ ká
0: ètò àbárí pé tábárí èèyàn méjì tó lè wá gba tíkẹ́ẹ̀tì ní aago mẹ́sàn-án láàárọ̀ yìí.
1: ẹjọ́ bẹ́ẹ̀ lọ́rùn wá ròó
0: tọ́jú sẹ́yìn tí àbárí Eje ka tesiwaju master. Mo mo mo mo. Mo mi o ju ba.

rẹ yóò nípa ayọ̀. A lọ nínú ọ̀sẹ̀ yìí. Mo sọ yín di àpótí ẹ̀rí níjọ́ mẹ́jọ. Ẹ̀yin tẹ́ ẹ pè wẹ́ má fi ṣèbínú. A farabalẹ̀ nàyànà àpótí ẹ̀rí yẹn dáadáa. Níbo ni àpótí ẹ̀rí ti bọ́lẹ̀ nínú bíbélì? Níbo ló ti bẹ̀rẹ̀? Àwọn kan sì ń ṣe ọdún àpótí ẹ̀rí, wọ́n pa màálù, wọ́n ń gbé kiri. O bá kúkú sọ̀rọ̀ rẹ di àpótí ẹ̀rí. Èyí tá a máa fi gbé àpótí kiri. Èyí tó jẹ́ òrìjínà gan, àwọn Ìsírẹ́lì gan ò rí mọ́. Àwọn kan ní wọ́n yá ọ wà lọ́rùn.

0: 2FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
1: Ìwé mímọ́ ni nítorí gbogbo ayé yóò kún fún ìmọ̀ Olúwa gẹ́gẹ́ bí omi ti bo òkun àsìkò ti tó wà yóò láti bá Jésù pàdé nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run lórí ètò ìbápàdé Jésù. Ìbápàdé Jésù láti iléeṣẹ́ 32FM 94.9 látẹnu ìránṣẹ́ Ọlọ́run Allah Olùṣọ́ Àgùntàn Báyọ̀ Olúwayẹmí ti ìjọ The World International Christian Center tí a túmọ̀ sí Wonders Chapel.

in tag bekedeni ife babawa. What about the ah? He must be like this. He must be romantic. Only the man who ye belu me the ni lucky ye. O kani nuntu daideru oni ishowo e gine comparison. Kama agbe marriage ye nikan segbe ni keji o ma da leru ni o si ma fa iporuuru because o gbianju lati ma yi oko re tabi yawo re pada ko dabi lagbaja ko si se se frustration ba wode e wa bi bere kekere nti o je kelomi o ti ni yawo de ni ti o ti je ko ni oko le ni o ni wi pe ko ni bere kekere o si de ni nla o de de ko ba se o ti ma di nkan mi hallelujah o nje na mo pelomi nbe aye won isabada afi tan ba mari an mi wa be tori pe a o ri ba kan na in an attempt that it satisfy pe ba do si podo ri elomi ti kowo bo nti o yo kowo bo awa christiania o ni ori ofe ha gbodo se be tori pe igbe kale christiani ni pe iwa bi olorun pelu ite lorun kini mo pe o ere nla ni opolopo awon ase olorun tan won landa le ni elomi won gbo bere se ranse ori be si ni tin sun ni mission house ori bench mo oro wora bed bi ti eso nirin mo leju form le bi to dede ṣùgbọ́n wọ́n gbà nínú ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn àwọn mí ń gbà tán bẹ̀rẹ̀ ṣe ìrànṣẹ́ stove wọn lẹ́yìn pé ó ní ẹsẹ̀ tó ní òkúta tó fi support ẹ̀ ẹ̀ mọ̀ fún stove kan bẹ̀bẹ̀ ẹ̀ ti lò ó ti jẹ́ ẹsẹ̀ rí òní tẹ́lẹ̀ ẹ̀ wà fi òkúta support ẹsẹ̀ ńlẹ́ fi lè lò dáná láti ìjẹ̀bújẹ́ ṣàgbà táwọn ò ti rí dé láti wá ṣe service bí láti jẹ̀bú jésà the same thing àìpa weekly service jẹ́ o a sì ní mọ́tò àní kẹ̀kẹ́ ìjọ kan adúlá kan lábẹ́ yẹn adúlá níbẹ̀ à ń lọ after wednesday service a sì wà ń bẹ́ẹ̀ di eight àrọ̀ kọ́ lẹ́ṣà sì máa fẹ́ wọ ìfẹ́ ká tó wà lọ lẹ́ṣà nígbà tá a dúó ọkọ̀ muslim eighty sita tí wọ́n kọ kíní muslim sì tán gbé megaphone sórí àwọn tó ń wà wọ́n ló tọ̀bá ẹ̀nà gbé a torí ọ̀tọ̀ bá rò pé dandan oore tiẹ̀ ọ̀dọ̀ christian ni ó ti wá tàbọ̀dọ̀ ọmọ ọ̀tán rẹ ni o ṣùgbọ́n a mọ̀ wípé nífò ní lẹ́nu tẹ́ rí ẹ̀ ti rí nkankan àti ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà sì wọ náà ṣùgbọ́n tí a ń sọ ni wípé ìwọ tó jẹ́ ẹni ẹ ni ó jẹ́ kẹ́nìkan wá ti mọ̀ pé tó fẹ́ yọ wà package yóò dánú aláàtì tó ń bí hàn ó cash ló ní kí jẹ́ ṣe fẹ́ẹ̀kì ó ti gba lóun 500,000 lọ́wọ́ ó cash application ó ní mà pé lóun ni àmì ìdẹ́gbọ̀n débi pé wọ́n mọ lóun application yẹn lè gbà bí ọ̀nà bíi mẹ́rin ó wà máa rí 2 million ní àwọn ọmọ rẹ̀ bọ̀bọ̀ yẹn ṣe ṣù bọ̀bọ̀ yẹn ló lọ njọ ẹ bá san gbèsè ẹ yọsẹ síra yín o torí mo bá bẹrẹ sí san gbèsè tó san tí ò san tán ò ní mọ yìí pé aláàtì ó cash ló fi wá tàn ó jẹ tọpọlọpọ yín bá sì rí owó ẹ ìwo ìwà mọ ọpọlọpọ ìwo ìwà mọ àgbékalẹ christianity ò rí bẹẹ ẹ wà bíbẹrẹ kékeré pẹlú ìrètí pọjọ ọlá ó dá làgbé christianity lè lórí gbogbo nǹkan sọ fún ẹ pé bẹẹ ọba ti lówó òye jésù kórìíra ìyẹn ò ṣe bíbélì o ibi tí wọ́n ti rí tiwọn nínú òwe máa mú ni ẹsẹ̀ tẹ̀mí ò mọ̀ náà ti rí kì í ṣe inú bíbélì hallelujah o hallelujah o yes níbi tí kristi fẹ́ràn àwa dé ó ní yíyè tàbí ní kíkú tàwa tó ńlá jẹ́ bó o tòsí ti kristi ni bó o ní ti kristi ni tó o bá wá jẹ́ pé àgbékalẹ̀ pé kó wà fúláṣì ló ń dẹ dúró mo wà sún eléyìí fún ọkọ lè ní ìyípadà ọkàn pẹ̀lú mi ọ̀bà rẹ ni sọ fún kò ní mọ̀pọ̀jọ́ ti lọ lórí mi torí gbà mí tọ́lọ́run bá fi sátọ̀ kẹ́yìn tó rí gbẹ̀ngbẹ̀ ìyẹn mọ̀ pé ó ti dàgbà
I'm serious. In your mind, you're too fine. They take by me, Paracone, wa Albanian told I. Tori pe unti won ti fi bo wa ni church e ba de some single program doctor president mi e so pe ejo se bi pe awon eleyi nka mo mo ko ti rogbon mu to ba wa ti rogbon mu ta ba ti post e ta bo le rogbon audio en to mo pe o ye ko nu ti satun si lo fun ki mo so yen lo fun o ti bebe o ti wi fun ko gbo lo fun ni audio yi pe ko nu gbo ninu christianity ibere kekere da wa gbekere sugbon ojo ola wa gbodo tobi jesus christ oluwa wa

0: 32 FM 94.9.
1: Orúkọ mi ni ìyáàfin Mujida Tú Ọláìtàn Adékọlá. Mọ́mí Nìkẹ̀, mò ń gbé ní Dizengoff. Dádì mọlẹ́rì o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yín o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Apostle Taiwo Alade o. Mo pè yín, mo sọ fún yín wípé iṣẹ́ mi ó ń yí dà, ó ń yído, wípé mo jẹ gbèsè gan. Ẹni tí mo fẹ́ fún lówó, ó fún mi lọ́rùn. Àrò owó ọjà náà ni. Àánú náà ni mo rí gbà tí mo fi ń rí ọjà àwìn gbà. Ṣùgbọ́n mo ń rí owó yẹn san déédéé tẹ́lẹ̀ nígbà tó yá. N ló di gbèsè lódi kí n máa ta nǹkan ní mi kí n tó le san. Ọwọ́ adi níjọ́ Sunday yẹn, ẹni yẹn ń pè mí. Wípé tó bá di Monday wípé kí n má gbàgbé àyà mi sànjá. Dádì yẹn ni mo sáfi pè yín wípé kẹ́ ẹ fún mi ní ìtọ́ni. Kí n tó lọ ṣe irúgbìn yẹn, dádì lọ bá di lónìí. Bí àánú mọ̀ ṣe dìde nu o. Prayer orí kẹ́nẹ́tà ẹ̀mọ́ ń ṣe fún wa WhatsApp mo ṣàṣàdúrà sí. Bí mo ṣe wá dé ṣọ́ọ̀bù inú ẹgbẹ́ cooperative kan tí mo ń ṣe, owó mi kú 12,000 tí máa dá padà fún wọn. Béèyàn ọba sí ìdáwó padà tán wọn lè fún yàn lówó. Mo bá ṣàpè alága àti ẹnì kejì rẹ̀ mo bá ṣàṣàlàyé fún ní abániyà wípé mo ń ṣe dáadáa wípé kí n mọ̀ wọ̀rí. Dádì bí wọ́n ṣàṣe kọ chẹ́ẹ̀kì 60,000 fún mi nù. Dádì ẹ ṣe o, mo dúpẹ́ gan o. Ọlọ́run yín kì í jẹ́ èèyàn gbé lóòótọ́ o. Mo dúpẹ́ o, àdúrà yín dẹ̀ ń gbà lé wa lórí o. Ẹ ṣe mo dúpẹ́ o. Ọlọ́run ọba ń wà pẹ̀lú ẹ̀yin náà o. Ọlọ́run ọmọ bá ń tọ́jú àwọn ọmọ yín náà. Gbogbo bí àwọn ọmọ yín náà bá ń dé, wọ́n mọ rá láàánú o. Àdúrà yín ọmọ túbọ̀ gbà sí ni o.
2: Adarí ògo pátá sọ́dọ̀ Ọlọ́run tí ó fún wa ní igbákejì pápá ẹni tí ẹ jẹ gbèsè tí Ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ láti dá padà lórúkọ Jésù ẹ̀ tún jẹ gbèsè mọ́ o. Olúwa ti bẹ̀tẹ̀ mẹ́mẹ́ láyé cooperative ní àṣírí bíbò ni owó yìí tún wà mẹ́lẹ́gbà lórúkọ Jésù Kristi ti Nasareti. Bẹ́ẹ̀ ti ṣe gbà yín ẹ̀yin ní pọ́ kéré ṣùgbọ́n mo sọ́ di púpọ̀ fún yín pẹ̀lú ojúṣe tí ẹ̀ ń ṣe yìí lórúkọ Jésù ìkọlọ ti padà inú orí yín yóò tún padà wò lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ni orí ó tó sọnù láò dá padà. Ògo yìí ò jẹ́ ti Ọlọ́run tẹ́ ẹ ti ṣe Ọlọ́run kò ṣí tẹ́ ẹ ti Ọlọ́run kò tì í. Àlàáfíà fún yín o.
3: Ìpè ó pèbí o, mo dúpẹ́ o. Mo sọ gbèsè ọjọ́ o, ọjọ́ ìrọ̀lẹ́ Sunday yẹn ni mo ti rí gbogbo owó yẹn pé Olúwa ṣe o. Àpọ̀sọ Taiwo Alade, mo dúpẹ́ lọ́wọ́ yìí o. Àdúrà yìí ìbámilára mu ẹ ṣe gan ni o. Thank you sir.
2: Gbogbo ògo jẹ́ tọlọ́run Ọlọ́run tó ń dá padà lórí ètò yìí tó fún wa ní ìgbà kejì. Olúwa ti bẹ̀tẹ̀ mẹ́mẹ́ láyè ẹ tó ń jẹ gbèsè mọ́ lórí ọ̀fẹ́ tí Ọlọ́run fún wa ìra padà méèyàn ní ọ̀rọ̀ tí àwa náà ń dá padà kò ṣe tọlọ́run yìí. Ta ti ṣí lóṣù Ọlọ́run kò ṣí ta ti àtìlẹ́kùn mọ́ gbèsè àti ìdààmú. Ìròyìn tó padà rìn wù lẹ́ẹ̀kan sí ògo tó lọ ló padà yìí gbogbo tó nù lọ́lọ́run yóò dá padà. Mo bá yín yọ ẹ̀kọ́ rere.

0: ẹrí àkọ́kọ́ ta kọ́kọ́ rí gbà ni ìwà láàyè wa lórí ètò ìlọ́lọ́run tí ń sòkú dé àlàyé ẹ gbọ́ àwọn ẹ̀rí gan lórí ètò ìlọ́lọ́run tó ń tún ẹ̀jẹ̀ ṣe ẹ̀jẹ̀ tó bàjẹ́ á sì tún ṣe jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó rọ̀ mọ́ tèmi o wọ́n bẹ̀rẹ̀ sí ní lanu báyìí Psalm 81:10
1: Ya
0: ẹnu rẹ gbòòrò.
1: Èmi ò sì kọ́.
0: Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run mo ń lọ nínú ọ̀sẹ̀ tuntun yìí. Èmi kò ní jẹ gbèsè mọ́. Màmá yẹn ò ní sọ̀rọ̀ ní ìsín o. Bàbá yẹn ò ní sọ̀rọ̀ sí ń gbọ́ mi o. Èmi tẹ́wàládé. Mo kò ní fi gbèsè ṣe bí aṣọ bóra mọ́. Ya ẹnu rẹ gbòòrò. Èmi kò ní náwó sórí àìsàn mọ́. Kò ṣe lórí iṣẹ́ ti Ọlọ́run. Ó ń kanlẹ̀kùn nìyẹn o. Oṣù yìí ni oṣù ìkanlẹ̀kùn.

0: kí ni ẹbẹ̀rù fi ẹ kàwé.
1: Ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a retí.
0: Nísìn ẹ wo irú pàdé tá a ṣe ọ̀pọ̀lọpọ̀ tí ìbímọ wọn lọ ra aṣọ ọmọ àwọn míì tún kọ́ tí wọn bọ̀ ọjọ́ mẹ́jọ báyìí wọ́n sì ti wà ní oyún à ń retí ẹni tí ò tí ìbímọ tó lọ ra aṣọ ìbejì ó ra tọkùnrin ó ra tóbìnrin ó sì bí àbí ẹni tí ò tí ra mọ́tò ọlọ́nà mọ́tò lẹ̀ torí mọ̀ pé òun àbí ẹni tí ò kọ́lé ó ya plan lélẹ̀ àwọn bíi white nìyẹn ọ̀nà fẹ́ǹsà lẹ̀ a sì padà rà ìgbàgbọ́ ni ohun tí à ń retí ẹ bá mi ka kanlẹ̀ ẹ kàwé.
1: Ìjẹ́rìí
0: ohun tí a kò rí.
1: Ìjẹ́rìí ohun tí a kò rí.
0: Yes.

ilẹ̀ mìíràn èèyàn rìn ni mo fi ẹ̀yìn ti àgbélébù ọlọ́run ẹ̀ kí n dalẹ̀ má jẹ̀mú o ẹlẹ́ ní ká kàn ọ̀kùn a sì ti fi ń ta ní nípa tẹ́ fi fún wọn tá à ń dá padà fún iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ̀ ń dalẹ̀ má jẹ̀mú o torí pé iṣẹ́ èèyàn tó fi kúrò àbọ̀ mi èèyàn tó fi ṣèké pẹ̀lú ìgbàgbọ́ tá a fi kàn o náwó sórí ẹ̀sán mọ́ o gbogbo gbèsè yẹn ọlọ́run yóò wá san yóò gbé olùgbàlà kan dìde láti mú ọkọ nínú ọkọ gbèsè ìyàgàn tó sọ́dọ̀ àbí egungun gbígbẹ a ò ní pẹ ní àgàn mọ bí kò sí ẹyà àbejì àwọn tó ń di ọlọ́wọ́ tó jẹ kó oyún kó dúró ẹ fata iná mú bẹ́ẹ̀ ó yá gbé àkètì rẹ àtọjú àtẹtí mo dá ẹ̀jẹ̀ tuntun padà fún ọ ló gbé ọ dìde tàlẹ́ takumi. Ẹnìkan ní màá dẹ̀ ṣe rúgbìn tàlẹ́ ń takumi èdè gíríkì ni ẹtú mọ̀ sí pé dìde ọmọbìnrin dìde ó yá sún síwájú ogun yìí ò tún gbérí mọ́ ó dàgbà àwọn ẹ̀rí àtomi àtòróró gbogbo tó gbé kalẹ̀ fún àpẹẹrẹ ìgbàgbọ́ ẹ̀jẹ̀ jésù darapọ̀ mọ́ ọ̀la yọ ọlọ́run bá rìn ìpín rẹ yóò yí padà sí rere torí o ti kàn á ti ṣí ìdè kó lọ ta ìmọ́lẹ̀ gbọ́ àwọn ẹ̀rí yìí fún ìṣílẹ̀kùn ẹ̀rí rẹ wáyé tó yá gbé tí ẹ wá pariwo sí ẹ̀kan létí

0: ọpọlọpọ ìgbà tí àwọn èèyàn yìí bá wá má dẹ̀ máa sun ẹkún ọlọ́run ọba májẹ̀mú ẹgbọ́n ta ni mí àwẹ̀ mélòó ni mo yàn fún yín èmi tí mi ò lè gba àwẹ̀ àbúrò mélòó ni mo mọ̀ ọ́ gbà torí pọ́lọ́run ti fi ayé mi dá májẹ̀mú ìrọ̀rùn àwọn náà gbàdúrà ọlọ́run fi ayé mi dá májẹ̀mú ìrọ̀rùn dádì tí ọlọ́run bá ti fàyè èèyàn dá májẹ̀mú ìrọ̀rùn ohun gbogbo á máa bọ́ sí ìrọ̀rùn fún èèyàn èèyàn ò ní gbègbè sí ayé agbára káká ṣé mo ṣàìsàn rí àbújọ táwọn pásítọ yín dìde àti wo wómúwómúwómú mo ti gbàgbé ṣùgbọ́n forget ọlọ́run ló ní forget o èèyàn máa rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan èèyàn lè dáríjì ṣùgbọ́n á máa rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo kàn sáà déédéé gbọ́ wómúwómúwómú lórí mi wọ́n ní mo gba kọ́sítọ́mà wọn mi ò ní ẹ má lọ ṣe ìjọsìn yín o ẹwúrú àwọn àìsàn táwọn màmá wọ̀nyí ń sọ rọ̀lé lórí òdodo tí a sì di ẹ̀rí mú ni o èmi náà ṣe bíi jésù mo ní ẹ lọ rí àwọn àlùfáà yín luke 17 àwọn adé tẹ̀mẹ́wàá kan wá bá jésù jésù ní kí wọ́n lọ rí àwọn àlùfáà wọn ẹ bá mi kó ka 14 ẹ kàwé mà.
1: Nígbà tí ó rí wọn.
0: Nígbà tí Jésù rí àwọn adẹ́tẹ̀ yìí.
1: Ó wí fún wọn pé.
0: Ó wí fún wọn pé.
1: Ẹ lọ fi ara yín hàn fún àwọn àlùfáà.
0: Kì í kú ṣe pé Jésù ò lè wò wọ́n sàn. Ẹ wúrú àwọn àìsàn tán dárúkọ yẹn ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ máa ní asọ̀. Ẹ̀jẹ̀ kò gbó kò gbó. Jésù sì tún ṣe. Ó ní mo ti ní ẹ̀yin náà lọ rí àwọn àlùfáà. Ẹwúrú màmá yẹn ẹwúrú nǹkan tí màmá yẹn náà dárúkọ tó ní ṣe pẹ̀lú ọkàn ẹ lọ rí àwọn àlùfáà yín ẹ lọ rí àwọn dókítà àwọn ni wọn wá confirm. Jẹ́ ká rí àgbàtàkì ètè rẹ lórí ètò yìí o ọlọ́run bá ń gbọ́ kí Jésù kò lè mú ọ láradá ìyẹn ni pé ìwọ náà sọ ẹ̀rí rẹ tí ò bá ti sọ ẹ̀rí yọ̀ọ̀yọ̀ọ̀ ó nu o bí wọ́n ti ṣe ń lọ. Wọ́n jẹ́ mímọ́ ẹ bá mi kàwé bí wọ́n sì ti ṣe ń lọ 15
1: ó sì ṣe
0: bí wọ́n ti ń lọ
1: wọ́n sì di mímọ́
0: bẹ̀rẹ̀ mímọ́ yẹn ni pé apá ẹ̀tẹ̀ yẹn wà lára wọn ọlọ́run Elédùmarè ń gbọ́ àwọn tí ò sọ ẹ̀rí yẹn olùsàn yẹn ṣe ń padà ṣùgbọ́n ìkànnì wọn tó gbọ́n ẹ bá ń ka verse 19 ẹ kàwé
1: ó sì wí fún pé
0: ẹyọ kan tó padà wáyẹ ó wí fún pé
1: dídé kí o sì máa lọ
0: yes
1: ìgbàgbọ́ rẹ mú ọ láradá
0: ìtumọ̀ ìmúláradá ni pé ìyẹn àwọn ilé ìnísìn wọn ti sún ẹ ní àìsàn yìí ò lé ẹwọ 2023 24 25 26 kò lè gbé rímọ láyé lónìí amúyin láradá àti màmá ọlọ́kàn yẹn náà torí pé ẹsùn ẹ rí amúyin láradá jẹ́ ká rí àgbọ̀n àti àkété tiẹ̀ náà o ká lè mú ọ láradá àgbọ̀n yẹn ni lẹ́yìn tí wọ́n jẹ àjẹyọ́ lẹ́yìn tí wọ́n bá ẹgbẹ̀rún márùn èèyàn apẹ̀rẹ̀ méjìlá ṣẹ́kù ṣe mọ káwọn tó sí ń bẹ̀ wọ́n ní kí wọ́n fi apẹ̀rẹ̀ yìí ṣe ẹ̀rí nìyẹn àwa ti já ti yóò ó ní mo ṣe pé jẹ́ ká rí apẹ̀rẹ̀ tiẹ̀ náà ká rí àgbọ̀n rẹ lórí ètò yìí ká lè mú ọ láradá ẹ wo bàbá odò bẹ́sẹ̀dà yẹn jù á ní orí karùn-ún nìyẹn bàbá yẹn ru àkété ó ní kó ó ru àkété ṣe bẹ́ẹ̀dì lóru yẹn ẹ mọ̀ àwọn tí ò sí mẹ́gbà tí jésù mú láradá àni bàbá yẹn máa ń ru bẹ́ẹ̀dì alẹ́yin lẹ́ṣin gan mojú ẹ̀hún tó ń ti jókòó síbi kan for 38 years ẹ mọ̀ pé bẹ́ẹ̀dì yẹn náà máa fi wò wá èwo ni bẹ́ẹ̀dì tó rù sórí ìná jẹ́ ká rí àgbọ̀n àti àkété tiẹ̀ náà ká lè mú wọn láradá ìmúláradá ni ìmúláradá ń jẹ́ o àwọn wọ̀nyí tó ń sọ ẹ̀rí àti mú wọn láradá ẹni pé gun yẹn ò padà mọ́ ìwọ tó sọ tiẹ yọ̀nyọ̀hún. Ohun tá a fẹ́ ṣe ní ìjọ mẹ́jọ nìyẹn a tún pàdé ní gbọ̀ngàn wa tá a máa ń pàdé ní ẹ̀ẹ̀kan lóṣù gẹ́gẹ́ bí àdéhùn wa gbogbo sunday kẹta kò kún fi tẹ̀sí ṣe àbẹ́yìn rán àwọn ẹlẹ́yà ń bẹ̀ ọ̀rọ̀ jésù kọjá ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tá a bá dé àwùjọ wa má sọ ìyàtọ̀ tó ń bẹ láàrin jésù àti ẹ̀sìn òun náà kúkú bá wọn ṣẹ̀sìn júù tó bá láyé nígbà tán sì gbé òfin tó wà lábẹ́ ẹ̀sìn yẹn wá pé tá a bá ti mú onípa ṣágà tó wà nílé ọkọ àtọkùnrin àtobìnrin ká jù wọ́n lókùúta pa ni òfin tó wà lábẹ́ ẹ̀sìn nìyẹn yẹ pé kò sí ẹ̀sìn tí ò ní òfin torí pé òun jẹ́ aláàánú àti olórí ọ̀fẹ́ ta ni ò ṣe é rí inú yín gbogbo ọ̀nà ẹ̀ lọ láti èjì eji mama adegoke awon 70 titi deji awon abdulsalam

0: mo dupe lowo olorun te wa lade osigba ti mo kepe ti o je mi ope mi akoko nu ope mi elekeji lori omo mi ngba ta se ni mi omo na tan omo mi elekeji to jaburo re lomo na ba ma sun o ni daji lo ba wa kepe mi pe mami mi ese ro inu run omo mi ba subulu le mo gbe titi omo mi le soro mo mo wa gbo mi apere pagbo mi ti mo ninu ile pe mo se nda si lori nu olorun tai wa lade ojo mo gboro ti mi ojo gboro ti n gboro sun kun omo tori pe mo n gbo orin yin ateri mi mo si n gbo wakati eri re ojo mo gboro ti mi lori omo yi agbo omo na odo hospital mo mo dupe lodo olorun ngba ta fi gbo omo na odo hospital na doctor so fun wa pe o ku seju kan ah mo dupe ti n gbo omo bi bi agbado ti o je keyin ku le mi osuke olorun tai wa lade mo dupe o odojo adura ti mi tori pe mo ma n san fata mi ni won baba gbara mi se mo olorun ta wa lade n be leyin mi o n ba mi rin ajo ko jaye jo ko banu je ti mi ko je mo baba to fo senu ona mi mo dupe lowo olorun ta wa lade o se o baba wa ninu oluwa olorun o baba n wa pelu yin o olorun o sagbara yin dotun gbogbo to minu kan ni yin ati ti omi olorun ni nawo baje sinu re a si ma ri yin ba ibi ologo e fi sere je ni o mo dupe o daddy mo dupe lowo olorun yin o to n ba mi rin ajo aye mi ti o je nsun kun omo nu odun yi o olorun e se o
1: a dupe lowo jesu oluwa ti o ko isere sile ngba meji ebi mo atunwo omo yin san iyen ni pe olorun ki n dale ma je mo ele n se irapada n gbogbo ta ni ke n se lori eto ohun na le n se igboran yin ìràpadà ẹ̀mí èèyàn ni ọ̀rọ̀ tá à ń ṣe ogun yìí ò ní gbérí mọ́ afta kọ sí yín sílẹ̀ ní ìgbà méjì ẹbímọ awò yín sàn lórúkọ jésù èyí tí ẹ tó ṣí ọlọ́run kó ṣí tẹ̀ tí ọlọ́run kó tì í oṣù ṣílẹ̀kùn rèé oṣù tilẹ̀kùn mọ ibi rèé àdúrà yóò gbà sí ẹ kú ọ̀rọ̀ mu.
2: kárọ̀sà ẹ kú iṣẹ́ ìránṣẹ́ olúwa masagbára dọ̀tún kan lára àwọn ọmọ ìjọra afẹ́fẹ́ ni èmi náà mo ní ìdìtọ́ ni yín ni o mo mẹ́sẹ̀jì yín ní last year bíi ẹ́ndì wípé mo ń wojú ọlọ́run fọmọ pé mo lóyún pé ó bàjẹ́ táìmù ẹ ṣáà ṣàdúrà fún mi pẹ̀lú nǹkan tẹ́ni kí n ṣe ọlọ́run ṣàṣe ọlọ́run ṣe mí ní rọrùn àti àlàáfíà ìmí tí mo tún wá ní ìkè ni wọ́n ní orí ọmọ wà mo ti lọ ṣe scan yẹn bíi ẹ̀ẹ́mejì the same thing náà ni kò wá sílẹ̀ mo ní ìdìtọ́ ní ìnisa ọlọ́mọ jẹ́ kí n rogun o sí abẹ́ ò kí n bí rọ pẹ̀lú rọrùn ni òkè mi náà nẹ́rì o.
3: kárọ̀sà ẹ kú iṣẹ́ ìrìnsẹ̀ olúwa máa ṣágbára dọ̀tún ọ̀nà èmi mo mẹ́sẹ̀jì ní last month wípé mo wà nínú oyún wípé so mo ti lọ ya scan bí ẹ̀ẹ́mejì nítorí ọmọ yẹn wípé òkè ni ó wà ẹ ṣáà fún mi nítọ́ni àti ẹnfátà tí mo ṣe pẹ̀lú oògùn ọlọ́gbà tí máa fi lọ ṣe ní ìjẹta tí máa fi lọ ṣe padà pẹ̀lú gbogbo ṣe ń jẹ tọ́nà orí ọmọ yẹn ti wà ń lẹ̀ padà ẹ ṣe olúwa máa ṣàgbára dọ̀tún.
1: sista rocky bat gbogbo ògbó jẹ tọlọrun ọlọrun tó máa ń dá ìgbà padà nìyẹn mo pàṣẹ àsọkalẹ àǹfààní ọjọ ìkúnlẹ ọjà yọ lọlọrun yóò ṣe o lórúkọ jésù àgbóhùn yín àgbókòtò àṣẹ ọlọ́run ní ẹjá darí ògùn padà sọ́dọ̀ ọlọ́run fún ìtọ́ni ẹ̀mí mímọ́ tó fi ń darí ayé wa yìí àsọkalẹ̀ àǹfààní lórúkọ jésù.

amen e dawon adura bibi o amen amen amen ni edidi yanu re gboro olorun yo si kun gbogbo to so yo lo sile ase o ja sami ama peti kati to po lori eto loni gan mommy jio ta ba de ran to ma assist mommy jio oni ki mo pin yapo ti to ogun ticket bayi oni ki pin amini down o bi se abi ta yo mo the latest grammar in town ni gbogbo yin te raye wa ba won jamala a sa lojo tun jo jamala po ni recreation club on the 29 ago meji la ko la ma bere absalam a ni do de ni kankan emi na wa nbe atawon meri ti won ba ri oba ta koko ma pe yin a lo sawujo wa le kan si oro wa si lato atawon ololu kini bibeli wi mo ko gba wa lowo awon lesson ni o o da awon nikan ni na awon oludije ni ipinle oyo o lo church kan o nse interpreter nbe awon kan ni ko yese ma se interpreter pe jan ba ti o to polo nkan dara se won le lo church gan mo bayi olóṣèlú pẹ̀lú oríṣiríṣi ọ̀nà bẹ́ẹ̀ lára àwọn kan náà ó kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ra wọn lé ní igbákẹ̀ ẹgbẹ̀rún lọ́sùn àwọn ẹlẹ́ra tó borí ó fi wọ́n ṣe campaign ọlọ́run ló máa ṣe sẹ́ẹ̀sì tabernacle of the restoration mo dúpẹ́ lọ́wọ́ yín o àwọn tí wọ́n gbọ́wọ́ mọ́sẹ̀ sókè lórí ètò yìí rèé o ẹni pé ètò yìí ti di àkànṣe fún iléeṣẹ́ yìí tí kò tó bá máa wọ bí a kàn ṣe díẹ̀ náà ni.

0: 32FM, 94.9.
1: Tó bá di níjọ́ mẹ́jọ, ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ṣùgbà mọ́ mi jí o. Ró àwọn alájí ra àwọn Bayọ̀lé. Àwọn màmá alájà Sàléwá, àbí? Síkẹ̀tì sì wálẹ̀ dáadáa gan. Mo fẹ́ káwọn ọmọ ẹ̀rí ti ẹ̀lú bẹ̀ pa. Mo ti ní kán wá sí ìtì fún wa, àbí ta bá tẹ̀rí bí àwọn àbí 500 náà ti tó. Àwọn ọmọ ẹ̀rí nìyẹn. Àti gbé gbogbo sí ìtì mi. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ sì lè ṣèrànlọ́wọ́ náà. Ẹ lè pè mí pé ẹ̀yin náà fẹ́ ra tíkẹ́ẹ̀tì kẹ́ẹ̀kú mọ́ mi jí ò lọ́wọ́ kájọ kọ̀ wọ́rin. Láàárọ̀ mo sọ nípa ẹ̀sìn àti ìjọ mi ènìyàn. Ẹ̀sìn ni agbẹ́rù ní orílẹ̀-èdè yìí. Ìjọ mi ènìyàn dẹ̀ ló yẹ kó ṣáájú ẹ̀sìn. Ní tá a sì ń pè ní ẹ̀sìn, ó bá òfin dé o, Ọlọ́run gbọ́. Bí wọ́n bá sì ti rúfin ìjìyà wà, kò sí ẹ̀sìn tí ò ní òfin. Tá bá ti pè ní ẹ̀sìn, òfin ni. Wàá gbọ́ tó bá ti ń ṣe nǹkan àlejò rẹ, ẹ̀là obìnrin kọ́ là ń pè. Wàá lè gbọ́rọ̀ wọnú àgọ́, ẹ̀sìn ni. Àwọn ìjọ kan sì ń practice ẹ̀ nínú ẹ̀sìn. Kódà lókè ọya nǹkan kan ṣẹlẹ̀. Ó mọ̀ sọ pé ẹ̀sìn Islam ti South ń bì, ó yàtọ̀ sí ti North o. Ìfẹ́ la fi ń bára wa lò. Àgbà táwọn alákatakítí kan dé, ẹ̀wọ̀n tó ṣe fún Deborah lọ́dún yẹn lọ. Wọ́n ló rúfun ẹ̀sìn, wọ́n sì ju lókúta. Ọ̀rọ̀ Adéọlá tí ó kíà. Adéọlá tí ó kíà ni amọmọdé sí lórí TikTok. Ẹnu ara ẹ̀ náà ló fi sọ pé òun ò ya olóòlù, ṣùgbọ́n òun ya èrò tó ń tẹ̀lé olóòwù. Ó ti rúfin. Ó ti rúfin. Torí pé wọ́n ti sọ tẹ́lẹ̀ pé ẹnikẹ́ni obìnrin kì í rí. Ìdàlú sì ni ìṣèlú. Ọ̀rọ̀ olóòlù kò lọ́rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ ìdàlú ni. Ibi tí wọ́n ti ń ṣí nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ àáfàá kan tó lọ́n lò tó lọ́n jẹ́ kábẹ̀rẹ̀ ogun ẹ̀sìn. Wọ́n mú Wàsílà, wọ́n ní Wàsílà ló ń jẹ́. Wọ́n bá múra fún un, àbí ẹni tí ò lè dárun kí. Àríyànjiyàn tẹ́ ń lọ ló ń san 400 kan fáwọn olóòlù. Àwọn kan bá tún gbèrè sí ti jáde. Pẹ́sọ Joel la bá ń bẹ̀. Ní tá ń pè ní ẹ̀sìn nìyẹn, ìjìyà máa ń wà ń bẹ̀. Wọ́n ta lè lọ sí àwùjọ wa yìí. Wọ́n láṣá àwa tá bá wà ní táwọn tìkọ́ bàlàdé lágbára Ọlọ́run, a ọ̀pọ̀lọ́dọ̀ ẹ̀. Àsìkò lè gbà wá. Ó dẹ́jọ́ ká lọ sí àwùjọ wa. White ó yà jùgbà, ẹja lọ ní Belenja.
2: Mo kí wa pé a kú dédé àkókò yìí. Mo kò wá láti ṣojú ẹ̀sìn kankan, ṣùgbọ́n mo wá láti ṣojú Kristi tó wà fún gbogbo ayé. Jésù wà fún gbogbo ayé ni o. Kò sì fún ẹlẹ́sìn ẹnikẹ́ni tó bá gbà gbọ́ ni, yálà ẹ̀sìn tó bá gba orúkọ rẹ̀ gbọ́. Èrèdí tí mo fi sọlẹ̀ ni pé ohun tí mo ní ṣe, ó ṣe é ṣe kí ó kọlu àwọn ẹlẹ́sìn kan, torí tí wọ́n ní ìgbàgbọ́ nínú ẹ̀sìn tiwọn, tí wọ́n sì ti ń gbà pé tèmi ló ga jù. Àwọn wọ̀nyí sì ti gbà pé Ọlọ́run tí èmi gbàgbọ́, tí ọ̀pọ̀ gbàgbọ́, kò ní ẹ̀sìn, torí pé iṣẹ́ ọmọ ènìyàn, ìjọ ọmọ ènìyàn gangan ló ṣáájú ẹ̀sìn ènìyàn ni Ọlọ́run kọ́kọ́ dá. Kí oníkálukú tó máa mọ ohun tí à ń sìn, kí là ń pè ní ẹ̀sìn ni tí oníkálukú gbàgbọ́ nínú rẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀ ti gbàgbọ́ pé ìyàtọ̀ ń bẹ gedegbe láàrin ẹ̀sìn ìgbàgbọ́. Àwọn ọ̀pọ̀lọpọ̀ wa ni wípé irú èmi a gbà wípé ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀sìn àti àṣà ìṣẹ̀dálẹ̀ ẹnìkankan. Àṣà àti ẹ̀sìn kò papọ̀. Èrèdí rè tí mo sọ pé ó ṣeéṣe kí ọ̀rọ̀ yìí kọlu ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn tí wọ́n gbé ẹ̀sìn rọ. Ṣùgbọ́n tí mo fẹ́ mú jáde lórí ọ̀rọ̀ Wàsílàtù ọmọ Ṣèkínàtù tí wọ́n ní owó olóòlù, ọ̀pọ̀lọpọ̀ ló ń ti fọ́nrán yìí sí mi. Ìyá búkì mo dúpẹ́ lọ́wọ́ yín o, torí àwọn ọmọ tẹ kankan mọ́ tó ń lọ. Gbogbo wa láti gbà yí pé àṣà ìṣẹ̀dálẹ̀ ìlú Ìbàdàn ni olóòlù. Ohun tí ọ̀pọ̀ sì mọ̀ ni pé ọ̀rọ̀ olóòlù kúrò ní ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ àṣà ìṣẹ̀dálẹ̀ Ìbàdàn ni. Èrèdí ìrèé tí ọba àti ìjòyè fi kéde àwọn agbègbè tó máa dé tí wọ́n ní obìnrin kì í rí. A sì ti gbàgbé pé obìnrin kì í rí. Abdulsalam ni ẹ má bínú.
1: orí àkókò ni àpòrẹ sórí TikTok apọsùtẹ kó bọ lọla alágbára lọ àwọn kan láwọn táwọn wá sí lórí TikTok nkọ wà sí láyẹ fún ìjìyà orúfin ẹ̀sìn ni ọlọ́run gbọ́ ṣùgbọ́n ibi tí jésù fi yàtọ̀ nìyẹn ẹ wo obìnrin tí wọ́n mú nínú àgbèrè Deuteronomy 22:22 ẹ lọ kalíptíkù náà ẹ rí pé òfin wọn ní ká sọ lókùúta pa ni ìyẹn òfin ẹ̀sìn wọn jésù jẹ́ aláàánú àti olórí ọ̀fẹ́ ó ń kàn kankan sílẹ̀ ta lè ò ṣe é rí nínú yín ó ń kàn kankan sílẹ̀ ọkọ ní ìgbà méjì nígbà tó máa fi wòkè àwọn bàbá àgbà àtàwọn ọ̀dọ́ gbogbo ààrẹ yẹn kankan mọ́ obìnrin gbọ́ ta lórí olóhùn ò rí ẹnìkankan lọ má dẹ́sẹ̀ mọ́ ṣẹ̀rí pọ̀rọ̀ jésù kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìgbàlà ni àwọn tó fi jésù sórí ìjọ gan wọ́n fi jésù buta buta bá ti pè ní ìjọ sìn ìbuta ni wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì wọn lé lọ wọ́n ra bàálù ọmọ ọ̀dọ́ ń fẹsẹ̀ rìn ìbuta ni èmi ò ṣàṣojú ẹ̀sìn kankan ọ̀rọ̀ ilé àti bàbá gbàgbọ́dù yìí gan fẹ́ bára wọn mu kí n sì rí bàbá òun rí bàbá ìbàjà fatafata tó níbo lẹ ìmọ̀ náfíkì ti wá wọn mú lọ́ta ni o torí pé ó ń so òdodo ìyá àràpadà ẹ̀mí ọjọ́ ti lọ ọjọ́ ti lọ ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa sáà nẹ́ẹ̀sì ìràpadà ẹ̀mí lámúlókò àtẹ́gbọ́ iṣẹ́ tí màmá ní fún wa

0: lati wa bo lowo ajaga esu goke lo safin ijo Christ Redemption Church si anes ra pada emi ni ko ma bo ni bi ti oluwa olorun tin fi agbara emi mimo ti on de sile pa se irorun saye onipojipo lati pase ni aroro re Reverend Mother Prophetess Esther Akoni JP iya ri se iya ra pada emi okan ojo ko eri lo sokale ninu ijo Christ Redemption Church si anes ra pada emi ti eni ko ti dara po mo wa ninu awon isin wa losose to fi ma won ipade adura Sunday ojo simi ago meje si meso owuro gbogbo ojo Tuesday ni pade alaboyun lago mewa aro si mejila oso ti ano jere yo si tele lago mejila oso gerege akose adura ni ma waye ni gbogbo ojo Thursday lori oke muse ileri abadepo lago meso aro si mejila oso ka to wa wonu iso owu lo lojo Friday lago mejila oru si marun ibaji iwo wa leri ko wa da po mo wa ninu ijo Christ Redemption Church ti ano esira pada emi arono bus stop amuloko akara road ibadan nibi ti oluwa olorun ti lo Reverend Mother Prophetess Esther Akoni JP iya rise iya ira pada emi to fi mo opo agba wo le tu ebe adura e ma pe mama sori 08055258124 tabi 09065675026
1: Jesu Oluwa wa orúkọ Jésù agbára ẹ̀jẹ̀jẹ̀ ọ̀rọ̀ gbọ́pẹ́ wa ẹ̀mọ́ gbogbo ẹ̀yin wa ẹ̀jẹ̀ ìjù ẹlẹ́dẹ̀ ẹ̀yà wá sí nínú ẹ̀jẹ̀ Jésù mọ̀sí ọlọ́ṣọ́ aláṣẹ pé kí ayọ̀ wa múlẹ̀ á yọ̀rá bí orí ọ̀rẹ́ a ó mọ ojú àbọ́sọ̀ àlàyé kò ní sẹ̀mí ẹ̀yìn àtàyà àtọmọ Jésù yóò gbé yín lọ agbára ọlọ́run yóò jíde yín lámúlẹ̀
2: 08055258124 lorúkọ Jésù ẹ ra àánú gbà
3: àmì Jésù
2: bẹ̀rẹ̀ látijọ́ Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́wàá làwọn ń ṣe sin ti àríjọ ra padà ẹni dáwọ́ náà bus stop ọ̀nà àrà local government láago méje àárọ̀ sí mẹ́wàá ọjọ́ Monday gbogbo àwọn èwe wa wọ́n níwẹ̀ láago mẹ́rin sí márùn àwọn yé èwe wọn ó ti stand by lórúkọ Jésù àwọn ọmọ owó yè ọjọ́ Tuesday ànẹ́jẹ̀rẹ̀ ni látago mọ́kànlá ṣaago kan olóyún ọlọ́mọ oyún rí ògbéra bọ́yá oyún rí òrìbó ti yẹ oríbó yàwó ti ẹ̀pẹ́ òròyún ní wá síjọ àpadẹ̀ ní Jésù yọ̀dá
3: ọlọ́run
2: ìṣòro nílá sọdúsàn kékeré lórúkọ Jésù ọlọ́run ló ṣàánú ọjọ́ Thursday tá a bá ti kúrò ní olóyún ọlọ́mọ látago mọ́kànlá sí aago kan ó di ànẹ́jẹ̀rẹ̀ nìyẹn ní arówó nẹ́bọ̀ stop náà ní ọ̀dàgbò mẹ́rin gbogbo èrè téèyàn mọ jẹ láyé láàjẹ aṣòwò ajérè ajérè àdúrà àṣẹ ògùn lọ adépo ń bẹ mẹ níjọ Thursday adépo súrèètì ni látago mẹ́sàn sí méjìlá tó bá fẹ́ rí wòlí pé ìgbàdí níyànjú tó bá ti dórí bíríjì muslim gbogbo gbogbo àwọn tí mẹ́ni gbòòrò pátápátá orí bíríjì muslim láti bẹ̀ẹ́ gbọ́kànlẹ̀ tàbí mọ́rúwọ́ adépo ẹ pé adépo sírètì tàbí kẹ pé sákúlà tó bá ti pàdé polẹ kò tẹ bá ti dórí ta pé dépo ẹbẹ̀rẹ̀ orí àpáta ń gẹ́rí jésù odò òde yìí níbẹ̀
3: tó
2: bá yí pé sákúlà ní kẹ tó dé sákúlà ẹ ti ní sáńbọ̀ lẹ́gbẹ́ kẹ yà síbẹ̀ ẹ lọ gbàdúrà ẹ mú pàgbọ́n bẹ́ẹ̀ ẹ mọ́ wẹ̀ sórí òkè ẹ mọ́ ṣe ntí ọ̀dà abẹ ntí ọ̀dà ò ní ṣe lórúkọ jésù àjọra àánú gbà gbàdúrà kọ jẹjẹ gbàdúrà rẹ bá dẹ̀ ti gbà wá sẹ̀ jẹ́ rẹ lórúkọ jésù àrọ̀wọ́ mú ojú àdúrà rẹ ti lórúkọ jésù àníṣà ṣe
3: ti
2: lórúkọ jésù ara àánú gbà ọmọ òní dójú tì
3: àmì
2: òdìbò àlójú jẹ ọmọ wa yóò jẹ ara àánú
3: gbà
2: káàrò gbòòlù
3: àmì
2: àwọn òmù ìdúpẹ́ jésù olúwa wa a fẹ́ lọ nínú ọ̀rọ̀ ọlọ́run
3: you want to go in the word of God
2: ọ̀rọ̀ ọmọ náà ni o
3: is the word of child
2: oníkèésí
3: notice
2: àwọn ọmọ ní ilé olúwa
3: you are the giving of God
2: ọmọ ní sì ni eré rẹ
3: and your mother is the giving
2: bí ọba ti rí lọ́wọ́ alágbára
3: about be the powerful
2: child bẹ́ẹ̀ ni àwọn ọmọ
3: ìgbéwé this is how the children be
2: ìbùkúnnìbù ọkùnrin náà
3: blessing is for the man
2: kí a kó fún wọn
3: that is one more there
2: he won't
3: special
2: ṣùgbọ́n wọ́n ṣẹ̀gbọ́n àwọn ọ̀tá
3: bí
2: ẹnu ọ̀nà lórúkọ jésù ọmọ wò ní lójú ti wá ẹ jẹ́ ká tọ́jú ọmọ
3: o ilé
2: olúwa ni wọn
3: kékeré
2: náà ni ti dàgbà
3: wò
2: ọmọ tẹ́lẹ̀ ọba mójútó
3: olè
2: mójútó yẹn
3: o
2: lórúkọ jésù
3: ọmọ
2: ọrùn ìmọ̀ọ́rún
3: ọlọ́wọ́
2: fi kún àwọn ọmọ
3: wa
2: àmọ̀ yà mí lẹ́nu
3: nígbà
2: tí èèyàn kan bá bí ọmọ mẹ́fà
3: ọ̀nà ìjà gífù tó bẹ́ẹ̀
2: tó sí ọmọ mẹ́fà ọ̀lẹ́ tọ́jú ìyá àti bàbá
3: he stands for the house.
2: Ẹ̀kọ́ náà bẹ̀rẹ̀ láti gbé ìwé.
3: He did not stand for
2: me. Ẹ jẹ́ máa kọ́ àwọn ọmọ wa.
3: He there.
2: Ẹ jẹ́ amójútó wọn.
3: Let me notice there.
2: Ọmọ níyàwó.
3: He have a wife.
2: Kò ṣe gba ọgbọ́n o.
3: He is not a happy
2: lord. Ọmọ lọ ilé ọkọ.
3: He goes to the house.
2: Kò ṣe gba ọgbọ́n
3: o. He is not a happy lord.
2: Ẹ jẹ́ máa tọ́jú
3: wọn. Let them go there.
2: Ẹ jẹ́ máa pọ̀dà wọn.
3: Let show them the way.
2: Ẹ jẹ́ máa pọ̀rọ̀ ọlọ́run kọ́ wọn.
3: Let you tell
2: me. Ẹ jẹ́ máa pọ̀rọ̀
3: ọlọ́run
2: bọ̀ wọn.
3: Let you tell
2: me. Ọmọ
3: wo ni dídí àkùdà.
2: Ọlọ́run
3: ọmọ tí débi
2: jọ fẹ
3: ọmọ tí débi
2: jọ fẹ ọmọ
3: tí débi jọ fẹ
2: ọmọ tí débi jọ
3: fẹ ọmọ tí débi
2: jọ fẹ ọmọ tí débi
3: jọ fẹ ọmọ tí débi jọ
2: fẹ ọmọ tí débi
3: jọ fẹ ọmọ
2: tí débi jọ fẹ ọmọ
3: tí débi jọ fẹ
2: ọmọ tí débi
3: jọ fẹ ọmọ tí
2: débi jọ fẹ ọmọ
3: tí débi jọ fẹ ọmọ tí débi
2: jọ fẹ ọmọ tí débi jọ fẹ ọmọ tí débi jọ fẹ ọmọ tí débi jọ fẹ
3: ọmọ tí débi
2: jọ fẹ ọmọ tí débi jọ fẹ ọmọ tí débi jọ fẹ ọmọ tí débi jọ fẹ ọmọ tí débi jọ fẹ ọmọ tí débi jọ fẹ ọmọ tí débi jọ fẹ ọmọ tí débi jọ fẹ ọmọ tí débi jọ fẹ 08055258124 08055258124 ọsẹ ti ń bá òrìrà aláyọ
3: àmì
2: jésù olúwa wa
3: àmì àmì àmì
2: lórúkọ jésù ó dà.

0: Tori 08055258124 tabi 09065675026.
1: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wa òkè.
2: Àwọn kan yẹ̀yẹ́ mi jẹ́ sùn wọ́n ní mi.
3: Ẹ káàbọ̀ padà.
2: Àdúrà
3: lọ. Bíbí ká máa lọ. Báwo sí láyé làwọn èèyàn pè lábẹ́lẹ̀ pé àwọn táwọn ò sí lórí TikTok ńkọ́.
2: Sùn ò lè fún mi lọ́mọ ni.
3: Mo kàn fẹ́ sọ ni wípé ẹ jẹ́ kó dé kálukú ó ṣe tiẹ̀. Àfáà kan tiẹ̀ sọ̀rọ̀ láti ìlú Wo. Ó ní lọ́dún tó ń bọ̀ ó lóun akólóòlù lójú òun àtàwọn ìyàwó òun. Ẹ gbọ́ sọ̀rọ̀ nìyẹn. Nígbà tẹ́yìn náà bá wá ń ti dìbò tán bá gbé egún pàdé yín tó da bẹ́ẹ̀. Kí ló dé tẹ́ fẹ́ràn wàhálà báyìí? Ìkan tẹ̀ tó ń sọ. Àbẹ́ rí pásítọ̀ tó lọ sí di òòṣà wọn ní Ọ̀ṣun. Tó ní ìwọ òòṣà yóò gbọ́dọ̀ gbẹ́bọ mọ́. Àná lọ bẹ́ òògùn sínú ṣọ́ọ̀ṣì ẹ̀. Kí ló dé?

ọjọ́ márùn-ún àwọn ọlọ́pàá rí mẹ́rin gbà padà ntọ́mọ̀ ọjọ́ náà fi tàn wọ́n ẹ wá gbowó láti tíráàkì wọn lọ fẹ́ bi dànù wọn níjú ọgbẹ́ o ntọ́ mẹ́jọ áfíríkà pọ̀ tí ẹ̀ rí lẹ́ẹ̀kan sí ìjọ pàfà bí ọ̀rẹ́ sẹ́yìn ìgbàgbọ́ ìgbọràn gbèsè rẹ níṣẹ́ o lẹ́yìn irúgbìn yẹn kó o pè mí 08169537433 ohun tó bá ṣí ọlọ́run kó ṣí ètò bá ti ọlọ́run kó tì í àtọ́mí àtòróró tó fi ṣàpẹrẹ gbàgbọ́ ẹ̀jẹ̀ jésù kò dára pọ̀ mọ́ a ó dá sílẹ̀ fún ẹ̀rí o ọ̀sẹ̀ yóò pé ọgán ni yóò pé mi yóò pé ọlọ́run ìjọba ọ̀run ṣe fàjẹ́ nàìjíríà ò ní bàjẹ́ o ìpínlẹ̀ yóò ní dàrú ìpínlẹ̀ ọ̀sùn agbàdúrà fún wọn ọlọ́run kó lọ́wọ́ sọ́rọ̀ ìbò wọn ọlọ́run ní ó ṣe 08169537433 ẹ jẹ́ ká máa fi sọ́kàn pé ìjọ mi ènìyàn ló ṣáájú ẹ̀sìn o ọ̀kan lọ́lọ́run ẹ̀sìn ò yàtọ̀ 08169537433

0: nítorí tí ó fìdí rẹ̀
1: sọlẹ̀ lórí òkun
0: àti lórí àwọn
1: iṣan omi
0: ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi.

awa oro meji fun kabiyesi eledumare bi ki ise ope ope iyin ati ogo la tun wa mu fun gege bi ise wa awa fi ope fun awa fi iyin fun awa fi ogo fun oba mi edumare to po nipa ati agbara oba lana oba loni oba titi ojo aye gbogbo patapata olaporongodo oba ni kan joba so gbemo kabiyesi eledumare a tun wa fo pe fun o awa fi iyin fun o adupa iso adupa ipamo adupa abo re lori wa kabiyesi eledumare a lo eni meji ta fo pe fun to juwo lo o tori wo lo nda wa si iwo lo nfi so eso wa to nda abo re bo wa ta la wa bi o ba si iwo iwo ni o iwo ni lana iwo ni loni iwo na tun tin ni lola iwo tun ni lojo gbogbo kabiyesi eledumare iwo la wo ma fi ba fun ta si mo gbosuba kare jare fun o sore wiwi ni ka so elomi lanu le ko le wi nkankan mo o gbianjo ati so sugbon ko le so ahan re o gbe latari ase eledumare na ni o lagbara lowo eledumare ibi kankan ninu ago ara wa ko ni doju ija ko wa o ibi kankan ninu ago ara wa ko ni kosele o ibi kankan ninu ago ara wa ko ni fi wa sile saye lo o kabiyesi eledumare loba to ni gbigbo kabiyesi eledumare loba lo ni wiwi o na lo ni siso o lo ni ririn o lo ni gbigbe o lo ni jije o lo ni mimu baba mi edumare ba ti fase si gbogbo nkan wonyi yo ro ni lorun lati ma se ai mo ya awon eyan ni won gbo nje ka biti kale onje to po repete to lorisirisi dile to wa delicious onje orisirisi to je pe ah ta ba me mo so nipa exalted awon nje nla nla awon eran ile to je pe be eyan ba tin ri lokan awon eran ti o ro ti o ni leju sugbon pe gboju gbogbo e lo na bi a se npiyanjo ati force shift je shift o le je nkankan ah àìmọ yóò ń jẹ ni wọ́n ti shift kúrò níwájú shift nígbà tí wọ́n rí pé shift ò lè jẹ nǹkan kan kábíyèsí eledumare náà ló sì ń bẹ́ẹ̀ tí ń sọlá ẹ o ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan wá ń bẹ láwọn ya abì kan ebi ń pa wọn ò rí nǹkan kan tí wọn ó jẹ nígbà tí ò sí nǹkan kan tí wọn ó gbé síwájú tí wọn ń kọ kábíyèsí eledumare ọba tó pọ̀ nípa àtagbára àwa fọpẹ́ fún o adúpẹ́ rírí jẹ o adúpẹ́ rírí mu o adúpẹ́ rírí ná o adúpẹ́ rírí lo o adúpẹ́ ìṣọ́ rẹ o adúpẹ́ ìpamọ́ rẹ o adúpẹ́ ààbò rẹ o àwa ó mọ fọpẹ́ fún àmọ́ fìyìn fún ọ ní o ọ̀pọ̀ ẹ̀dá ló wà ní dùbúlẹ̀ àìsàn báyìí tó jẹ́ pé wọ́n ń bẹ̀ wọ́n pé àwọn òkú tò ní tọ̀lá tọ́lọ́run ọba mi edumare sí lòun ò ṣetán tóun ó pa wọ́n lágbára lọ́wọ́ eledumare gbogbo ẹ̀yìn èèyàn tẹ wà ní dùbúlẹ̀ àìsàn ọba mi tó jẹ́ pò nǹkan fún rẹ̀ lọ́ba àlàáfíà yóò bá mi fún yín ní àlàáfíà ara tó péye o bẹ́ẹ̀ sì rí oníkálukú náà abi ti ẹ lára ni torí oníkálukú náà ló mọ ibi tí ń bá fà lágọ̀ọ́ ara tí ẹ lè mọ́ ti pọ̀ lápọ̀jù ọba mi edumare tó mọ gbogbo ẹ̀yà ara wa ọba mi tó mọ tìfun tẹ̀dọ́ ara wa ọba mi tó jẹ́ pé àlàáfíà ti ẹnìkan náà ló péye kábíyèsí eledumare tó jẹ́ pé àlàáfíà ti ẹ̀ ló kọ́ḿplíìtì dákúndábọ̀ wá fún wa ní àlàáfíà ní gbogbo àgọ́ ara wa o mọ fi wá ṣàìsàn fún yàn wò mọ fi yàn ṣàìsàn fáwa náà wò kábíyèsí eledumare dákúndábọ̀ mọ dààmú wa o.

ọjọ́ a lè wí lè ṣe a lè ṣe lè wí olùgbàlà wa alágbàwí ẹ̀dá ọ̀kan lánàá ọ̀kan lónìí ọ̀kan títí ayé ọlọ́run a tó fara tì ẹlẹ́bùrú ìkẹ́ ògbéni níjà kẹ́rù òbò níjà àìkú àìsá àìdíbàjẹ́ àpáta ayérayé ọlọ́run tó fi ọrun ṣe ìjókòó tó fi ayé ṣe ìtìsẹ̀ kábíyọ́ òsì ọlọ́run àṣetòwú kábíyọ́ òsì Jehova Nisi Jehova Jireh Ọlọ́run olùpèsè wa ọpa bi daso bi direre Ọlọ́run tó ń tìsí ẹnìkan kò lè ṣí tó jẹ́ pé ó ń ṣí tí ẹnìkan kò lè tì Ọlọ́run tó fi ọrun ṣe ìjókòó tó fi ayé ṣe ìtìsẹ̀ Ọlọ́run tó ń sọ àgàndọ lọ́mọ kábíyọ́ òsì Ọlọ́run tó ń sẹ́rú di ọba Jehova Nisi alágbàlá à ń sá sí àríró àlá alágbàwí ẹ̀dá agbanilágbàtán aláṣepé oníṣẹ́ ìyanu Jehova Ọlọ́run tó ń pèsè fún wa olùwòsàn wa olùlànà wa Ọlọ́run ìgbani Ọlọ́run tó ti wà kí ayé kó tó máa bẹ òun náà ni yóò máa wà nígbà tí ayé kò bá sí mọ́ Jehova Nisi ẹlẹ́bùrú ìkẹ́ ọlọ́wọ́ gbọgbọrọ sí ń gbọ́mọ rẹ̀ lọ́fì ẹ̀yìn la ó máa sìn títí ayé ra ayé

0: Hello.
1: Hello.
0: Ẹ ti wọlé ẹ kó ojúmọ́ ẹ kú dédé àsìkò yìí orúkọ yín àti pé níbo lẹ ti ń pè o.
1: Fọlá Sadi Alágbàdo.
0: Ah. Ìyá mi Àlùbáríkà. Mi mọ̀ ní wá yín
2: ti. Ó ti re o. Ọ̀dọ̀ yín ni o.
0: Àwa kọ́ o. Bẹ́ẹ̀ bá lè gbìyànjú àti pè padà. Ẹ ṣeun.

0: Hello.
1: Hello.
0: Ẹ kú dédé àsìkò yìí, orúkọ yín.
1: Àlàdé Veronica ni láti Dẹ̀wí.
2: Má.
0: Láti.
1: Àlàdé Veronica.
0: Àlàdé Veronica láti Dẹ̀wí. Lọ́nà amúlòkọ kọ́ nìyẹn.
1: Bẹ́ẹ̀ni
0: sẹ́. Ó yẹ bá ń gbọ́n sókè kẹ́bà ń korí kí Ọlọ́run.
1: Ẹ bá mi kì í. Ẹ bá mi kí ẹ ní àgbà ọjọ́. Ẹ bá mi kẹ́ni tó jókòó sórí ìtẹ́ o. Ẹ bá mi kẹ́ni sáyé àtọ̀run ń bọ̀ o. Ẹ bá mi kí ẹ bá mi kí. Ẹ̀yin lànà o. Ẹ̀yin lòmí o. Ẹ̀yin lọ́la o. Ẹ̀yin lọ́jọ́ gbogbo. Ẹ̀yin lànà o. Ẹ̀yin lọ́la o, ẹ̀yin lọ́jọ́ gbogbo. Ìbàrẹ̀ ọba tó láyé, ìbàrẹ̀ ọba tó lè ọ̀run. Tó bá jẹ́ tógun ni, ẹ̀yin la rógùdádé. Ọba tí a pè nílé tó ń dáhùn láàjò, ẹ̀yin ló lóore mi.
0: Ó yá,
2: ẹ
0: mú ìbéèrè.
1: Ok.
2: Bere,
1: number two.
2: Okay.
0: Number two. Ori wo ese wo ni ayoka ewa ninu bibeli mimo. Ori wo ese wo. Iran kan lo, iran kan si bo. Shugman aye duro titi lae.
2: Bere, yisi ro.
1: Psalm 92. Psalm.
0: Inu we Psalm.
2: 92 fast. Egbìyànjú.
0: Má wulẹ̀ púùsì wọn kì í sẹ́nu. Wo ẹ má wulẹ̀ jù tán kì í sẹ́nu
2: bẹ̀.
0: Inú wo oníwàásù ló wà.
1: Orí.
0: Inú wo oníwàásù orí kìíní ẹ lọ chẹ́ẹ̀kì. Ẹ tẹ lọ chẹ́ẹ̀kì kẹ́yìn náà ẹ tẹ gbé bíbélì yín ó yá ẹ gbé ẹ lọ gbé. Ẹ lọ chẹ́ẹ̀kì látorí kìíní bí màá ṣe sọ fún yín ni oníwàásù.

0705500949 tàbí 0906200049 0906200049 ẹ sì tún lè pe 0809700949. Ó mọ́ mọ́ dàbí ẹni pé mò ń dà yín láàmú mọ́mí wa láti Daiwel ìwé oníwàásù orí kìíní ẹsẹ̀ kẹrin ló wà mo fẹ́ kẹ́ gbé bíbélì kẹ́yìn náà ti ẹ̀ ká.

0: Edakun eyin ti en gbiyanju ati pe wole lasiko ta fe lo soju oja e mo binu eyin na mo yi pe a le mo lo soju oja bi ago 12 bo ba tin ku iseju me edogun eh gbe ago to wa nbe o se se ko je un ton hello
1: hello sir
0: e ku de dasiko yi oruko yin ati pe awa niyan oruko yin ati pe ni mo le tin pe ki le pe
1: Hamzat latago
0: Hamzat lati agbo e ba n gbon soke ke bank kabiyesi Eledumare
1: mo gbe oga eni ibere ati opin jeje to n gbe ogun ṣogo mo fi le fun o oyigi ìfipọ ọlọrun iṣẹ òṣe òmìnira ọrọ alágbádá ọlá atòkèrè gbúgbàmù kí adó olóró alapa akadi kadi jọba gbáṣe. Olùgbìjà ọmọ kan kọ opó ọba táwọn pè lájò tó ń jẹ wá nílé ọ̀dání kò ṣèjọba ò arúgbó ọjọ́ alágbàlà ìyá ni mo gbé ọ̀gá ọ̀nà ara tẹ́ ń gbà ṣohun gbogbo láyé mi bàbá mo gbé ọ̀gá.
0: À ń gbọ́ yín o ṣé ẹ ti fulẹ̀.
1: Bẹ́ẹ̀ni,
0: ó yá imú ìbéèrè.
2: Hello,
0: láti à ń gbọ́ yín látorí ọkàn dórí ogún ẹ mú ìbéèrè.
1: Bẹ́ẹ̀ni, ìbéèrè kẹwàá.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá. Ó wà nílẹ̀ dé àlàfo yìí. Má ṣe dash ẹlẹ́ẹ̀kẹta. Má ṣe dash ẹlẹ́ẹ̀kẹta. Má ṣe ṣe kíni àkọ́kọ́ má ṣe ṣe kíni ẹ̀kejì má ṣe ṣe kíni ẹ̀kẹta.
1: Má ṣe ya ìrékèrè fún ara rẹ̀.
0: Ó yá wà ń ẹ̀kejì.
1: Má ṣe fẹ́ràn ọmọlàkejì rẹ̀.
0: Má ṣe fẹ́ràn ọmọlàkejì ẹ̀kẹ́.
1: Fẹ́ràn ọmọlàkejì rẹ̀.
0: Má ṣe ló tó tẹ̀léra wọn má ṣe bó sì ṣe wà nínú orí bíbélì yẹn nìyẹn má ṣe dash.
1: Má ṣe ya ìrékèrè fún ara rẹ.
0: Ọdẹ mi ni.
1: Má pa ọmọ nìkejì rẹ.
0: Ṣé bóyá ètò tẹ̀léra wọn ni àtọ́rá sọ orí bíbélì tó wá ó yá.
2: Ẹ̀kẹta.
1: Má ṣe ya ìrékèrè fún ara rẹ.
0: Ẹ ti sọ náà tún lẹ́ẹ̀kẹta. Ẹ ti sọ má ṣe ya ìrékèrè lálákọ̀ọ́kọ́. Oríwọ̀ ẹsẹ̀ wo ló wà nínú bíbélì?
1: Ní Exodus 20:20.
0: Wọ́n lọ ń wo Exodus 2020 ni bóyá ń tẹ́ sọ bóyá ó wà ń bẹ̀. Ṣùgbọ́n eléyìí tí ó wà lọ́wọ́ tàwa èyí inú ìwé Kólósè ló wà. Kólósè orí kejì ẹsẹ̀ kẹkànlélógún. Má ṣe fọwọ́ kàn má ṣe tọ́ wò má ṣe fọwọ́ bà á bó ṣe wà ń bẹ̀ nìyẹn. Inú ìwé Kólósè.
2: Inú Exodus 2020 Mósè sì wí fún àwọn ènìyàn pé ẹ má bẹ̀rù nítorí tí Ọlọ́run wà láti dan yín wò.
0: Wọ́n ti ẹ má bẹ̀rù kò má sí lábẹ́rù.

0: Ah, to, eyin eyan wa ti eje ololufe temi to pe omo falanu te je ololufe eto talomoluwa ti e fe ka jo wa lori tabili tabili ngba ta ba fe lo je amala ta fe se to ape ni amala festival ele ti ateyise simi ele ti ateyise simi ni number ti mo fe visita yi 070 5140 4540 070 5140 4540 ẹ sì lè pè mí náà o
1: náà fẹ jàmọ lọ
0: ọgbẹ pàtàkì lọwọ amojú ẹrọ mi ti ń tẹsọtún tẹsọtún tó yẹ kẹ láǹfààní àti jẹgbádùn ètò wa lónìí Abdulsalam Adigun òní gọmọ náà o bákan náà ládúpẹ́ lọ́wọ́ royal glamour cake and event tó wà ní number 4 water reservoir road ní olúwo ńlá ìbàṣọrun ìbàdàn tí wọn máa ń bá wa fún àwọn èèyàn ní kéèkì lóṣooṣù àníwá yín ti lágbára lọ́wọ́ ọlọ́run o ó yá jésù tó fún mi ìdòwú.
1: A pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ní gbọ̀bí síra wa.
0: Kẹ́ni aláwàyè.
2: Àbọ́lá àdájú lórí wa ó dọ̀sẹ̀ tó ń bọ̀.
0: Tèmi tó gbé ọmọ fàlànú dágbére péléyá káfíri àtayọ̀ káfí pàdé níjọ mẹ́jọ lágbára lọ́wọ́ ilédua ọmọ ọmọ ìyá àdúrà oníkègé ara ní ayọ̀ àtìdùnnú òun náà ni yóò mọ wà nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ ìdùmarè ó dàbọ̀.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi tú fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbádùn inú ètò tó

ìbéèrè mi ni wípé bẹ́ẹ̀yàn bá wá jẹ́ wòlíì èké sọ yẹ kó mọ gbàdúà káwọn èèyàn sì mọ jẹ́rìí sísẹ́ àmì àtisẹ́ ìyanu nípasẹ̀ àdúà rẹ ni bóyá kí n ṣàlàyé èèyàn lónìí ó dáa ẹ jẹ́ n ṣàlàyé díẹ̀ lórí ìbéèrè òun kálàyé mi kó lè mọ níwọ̀ntúnwọ̀nsì bó bá di ọjọ́ mẹ́jọ ṣé rí bá a bá ń sọ̀rọ̀ wòlíì òótọ́ ni pé iṣẹ́ àmì àtisẹ́ ìyanu a máa ti sẹ́ ìránṣẹ́ wọn lẹ́yìn káwọn èèyàn lè mọ̀ wípé lóòótọ́ ọlọ́run ló ran wọn ṣe àmọ́ iṣẹ́ àmì àtisẹ́ ìyanu kì í sọ̀pọ̀ àwọn tá a fi wọn ṣe wòlíì o ká lè mọ̀ bóyá wòlíì òótọ́ ni àkọ́kọ́ ná ọlọ́run ọ̀rọ̀ wòlíì kankan kọ́ lọ rèé mọ́ iṣẹ́ àmì àtisẹ́ ìyanu káàkiri ìgbà táyé bàjẹ́ táwọn ọmọ olè bẹ̀rẹ̀ sí ní dájọ ìyẹn ló jẹ́ káwọn òpè kan kí wọ́n máa polongo ìpàdé àdúà ohun ìṣòro kí wọ́n máa pera wọn wòlíì èmi ò mọ bí ibi ọlọ́run ti rán wòlíì kankan nínú bíbélì pé kọ́ máa gbé pàdé àdúà kalẹ̀ kó sọ pàdé àdúà kó sọ díṣẹ́ ìránṣẹ́ ọlọ́run ọ̀rán wòlíì kankan níṣẹ́ ìránṣẹ́ àdúà àwọn dàdàǹgọ́ ní èèyàn kan tọ́lọ́run ò pè jẹ́ pera wọn wòlíì àwọn ni wọ́n torí àti máa fẹ̀tàn gbowó lọ́wọ́ àwọn èèyàn ni wọ́n bá sọ pàdé àdúà ni wọ́n bá sọ di iṣẹ́ ìránṣẹ́ sẹ́ẹ̀rí bí wòlíì ṣiṣẹ́ àmì kò sọ pé wòlíì òótọ́ ni bí wòlíì ò ṣiṣẹ́ àmì kò sọ pé kì í ṣe wòlíì juanu onítẹ̀bọmi kò ṣiṣẹ́ àmì ẹyọ horo kan bẹ́ẹ̀ òun ni jésù tọ́ka sí wípé láàrin gbogbo àwọn wòlíì tá a bí nínú obìnrin òun sì ni wòlíì tó tóbi jù ìdí kejì tá a fi lè fi ṣe àmì òun iṣẹ́ ìyanu àtàdúà nínú àdúà gbígbà tá a fi lè fi ṣe ọ̀pá ìwọ̀n àwọn wòlíì ni pé ọ̀pọ̀ tí ń fagbára ìmọ̀ ríran tí wọ́n fi ń sọ àsọtẹ́lẹ̀ àwọn náà ló ń fagbára ìmọ̀ ni wọ́n fi ń ṣiṣẹ́ àmì àtisẹ́ ìyanu bó tiẹ̀ ṣe kórúkọ jésù náà ni wọ́n ń dá ni wọ́n ń pè ṣùgbọ́n ọgbọ́n àti tàwọn ìyẹ̀jẹ́ náà ni gbogbo rẹ̀ ìdílé tó jẹ́ pé bẹ́nìkan ṣiṣẹ́ àmì mẹ́rin rèé tó fi ṣe ìyanu pitú méje kò sọ pé wòlíì òótọ́ ni o bá a bá fọ̀rọ̀ jésù nínú ìwé mátì orí keje ẹsẹ̀ ìkejìlélógún sí ìkẹtàlélógún matthew chapter 7 verse 22 àti 23 bá a bá fi sòdiwọ̀n ọ̀rọ̀ ọ̀hún níbi tí jésù ti wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò wí fún mi ní ọjọ́ náà pé olúwa olúwa àwa kò wá sọtẹ́lẹ̀ ní orúkọ rẹ àti orúkọ rẹ kí a lé àwọn ẹ̀mí ètò jáde àti ní orúkọ rẹ kí a fi ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ńlá nígbà náà ni èmi ó sì wí fún wọn pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹ rí ọ̀pọ̀ táyìn wá rí fún àwọn táyìn pè ní wòlíì nítorí àsọtẹ́lẹ̀ àtọ̀pọ̀ iṣẹ́ ìyanu ńláńlá ni jésù ọ̀mọ̀mọ̀ rí torí wòlíì èké ni wọn ohun tí wọn jẹ ni wọn ń wá ká ti fún lọ̀rọ̀ ni wọn tó torí òkèlè àmàlàbọ̀ gbòkúrọ̀ yọ ó torí ìyan ọmọ ìgbódò roko àwọn ni wọn torí àti jẹ tí wọn ń ba iṣẹ́ ìránṣẹ́ jẹ iṣẹ́ ìránṣẹ́ òun kọ́ ni wọ́n ń ṣe o iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni àṣírí gbogbo wọn sì ń bọ̀ wá tú ẹ kò kú pé mo wí bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ òkùnkùn tí wọ́n ń ṣe tí wọ́n ń pè níṣẹ́ ìránṣẹ́ àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ń pè níṣẹ́ àmì àtisẹ́ ìyanu gbogbo ẹ̀ pátápátá òun ni ọ̀rọ̀ ọlọ́run tòótọ́ tàn mọ́lẹ̀ sí tí yóò wá fojú hàn kedere sí gbogbo ayé ẹ̀yin ẹ sáà farabalẹ̀ ẹ jẹ́ àmọ́ bọ́rọ̀ bọ̀ náà àlọ́

ba le fi si ami ta le fi mo wuli bo la si wa ma so tele ati ran wuli to je wuli o to o ibere mi tun na se ri ibi to ro wa wa nu o ori ta so tele ati ran yi lopo ti nkan saru inu aye won nipa gbigba gbogbo aso tele oyin re ni to ba ti pera re wuli nipa gbigbagbo gbogbo oro wuli ni won teti si oro wuli ba wa ko si won leti tan inu eti won ni o gbadọ kan won bo ba wa de nu okan won tan iyun o wa fe kan mule yo bere si ni tagbo yo mo ruwe nbe ni won ba ni ronu so mo tori yo ti wa di ronu abadi lo kan aya won ironu ire gbe ti wuli wi ni won mo ro tititi taye won fi wa mo jo danu bi na bela baba si bi ni sin awon ko pe amoriwa ka fonu le won o fa won eyan o mo oto ni kan mo ba gbo mi nira lowo won won ro pe hale awon o le pa mi lenu mo won ko ra won jo sori oke won pe te ika le mi lori ipa ti won si kuku n pa roko re o ara loluwere temi fi san won o ni ye fo to ran awon eyan be fe be ko e wo gbogbo eyin eyan tawon to pera won ni woli ti ti n fe ko mi ro ti ti fi n ko lefo san be ba fe won mo tu yin je mo afi ka ile de mi ti won fi n so aso tele ati ti won fi n riran ti won fi n pe iran won ni ran woli afi ka ile de mi n wo ka ile mo boya emi olohun ni won lo ni iyun ni wipe e te loro owe mimo ninu iwe juanu kini ori kerin ese ikini first john chapter 4 verse 1 to wipe olufe e mo se gba gbogbo emi gbo sugbe ja awon emi wo bi en ba se ti olorun nitori awon woli eke pupo ti jade lo sinu aye se ri eyan riran o n so aso tele o mo ko lami ta fi gbodo gba gbogbo oro won gbo bi o se pe ka koko yiri emi to n lo won tabi emi ti won lo ka koko yiri re wo awon woli eke pupo won ti jade sinu aye o ẹmí àìmọ ni wọn sì fi ń ríran tí wọn fi ń ṣàsọtẹlẹ kì í sẹmí ọlọrun kẹ ẹ tó gbára lọrọ wòlíì kan ìwé mímọ ni ẹ fi dé ẹmí tí fi ń ṣàsọtẹlẹ tàbí tó fi ń ríran wò kẹ ẹ má ba àgbà náà mú bó wá lèèyàn ṣe dé ẹmí wò inú ẹmí wòlíì bó lèèyàn ṣe dán wò kẹ ẹ lè mọ bóyá ẹmí ọlọrun ló fi ń sọrọ ni abẹmí àìmọ ọrọ náà náà lòṣùwọn tá fi ṣàgbéyẹwò ìran tàbásọtẹlẹ wòlíì ká lè mọ bóyá àsọtẹlẹ tàbí ìran wòlíì èké ni tàbí ti wòlíì òótọ bí n tí wòlíì kan bá wí bí ò bá ti bọrọ ọlọrun tó wà lákọọlẹ inú bíbélì mu ẹ jẹ yá jìnà sírúfẹ àwọn wòlíì bá ń tefetefe àwọn ẹrú kúnnù o ọfàmọ lórí fọdàkùn kanakana ti sojú rondo gbẹyìn òkè ìnàkíná ti tojú alábìẹ kì í ná àwọn ìrànṣẹ sàtánì bí ò sí àìnímọ tó tó nínú ìwé mímọ bó ni ìbá wá ṣe rọrùn tó láti dá àwọn wòlíì èké mọ yàtọ sáwọn wòlíì òótọ káwọn wòlíì èké kí wọn yé fẹmí àwọn èèyàn ilé sàtánì lọwọ mọ àmọ nígbà tó ṣe pé kòròfo agbárí tí ò sọrọ ọlọrun kankan níbẹ òun lọpọlọpọ onígbàgbọ ń gbé káńkọ bí orí ẹ lùlù lórí wọn ṣe fúyẹ bó bá dìde ọrọ ọlọrun ọ̀nà wàá dà fún wọn o láti dá sọtẹlẹ òótọ mọ yàtọ sí tèké tí ṣe ti àwọn ìránṣẹ èṣù inú àwọn wòlíì èké ẹ wo bí mo bá sọ̀rọ̀ àwọn wòlíì èké bí ipò omi jóná ni o ẹ̀yin ẹ̀kan sọ fún mi pé kí n kó eru rẹ̀ wá bí wọn bá ní fi eru omi tó jóná bí n bá ní kó léyìn lọ́wọ́ bí ò bá sì tó fi ìgbóhùnsáfẹ́fẹ́ tí ò fi àyè gbà mí ṣé bí n bá fẹ́ kan fọ́gbà yẹn ga ni n bá mọ́ dárúkọ àwọn wòlíì èké tí mo mọ̀ tó ń tiṣẹ́ ẹ̀sẹ̀ tí wọ́n ṣe tí wọ́n ń pè níṣẹ́ ránṣẹ́ ó dà ẹ já fọ̀rọ̀ ọlọ́run ká fi dẹ́mi tó sọ̀rọ̀ lẹ́nu àwọn wòlíì wọ̀nyí wò ná ká lè mọ bí wòlíì òótọ́ ni wọ́n ni bí wòlíì èké ni wọ́n ká fi yùn ṣàpẹrẹ ọ̀nà tá a gbà dán ẹ̀mí àwọn wòlíì àwọn ẹ̀tọ́ pẹ̀lú àwọn wòlíì wò tẹ́ fi mọ̀ bóyá ẹ̀mí ọlọ́run ní lò wọ́n ni abẹ́mi àìmọ́ wòlíì kan ló wí fẹ́ni mi kan pé ogun òdílé ni òjò gbé rí ọlọ́mí àwọn wòlíì ó wí pé bí ọba bọ́ lọ́wọ́ ogun ọjọ́ tó ti pẹ́ àfi kọ́ lọ rèé rọ̀bẹ tuntun tó ń ta àgbo funfun bọ lọ́jọ́ kó di àgbo ń tọwọ́ tẹsẹ̀ kó wá kọ̀bẹ tọ́ra bọ́ ná kó fọ ọbẹ̀ ńlára balẹ̀ sínú iná o kó pẹ́ nínú iná dáadáa kó fi gbóná kó wá pọ́n tọ̀tọ̀ọ̀tọ̀ kó wá yọ ọbẹ̀ ọ̀hún kó yọ pò nínú iná kó wá lọ sí di àgbò tó ti so lápaso lẹ́sẹ̀ hun kó wá fi ọbẹ̀ gbóná kó fi dúnbú àgbò ìyún ni pé kó fi pa àgbò bágbò bá wá kúkú oró tán kó wá kun àgbò ń wẹ́lẹ́wẹ́lẹ́ kó mọ ha látojúlé dojúlé bó bá lè ṣe ń tẹ̀mí wòlíì wí ó di dandan kó jèrè wòlíì kó fèrè jẹ̀kọ́
ko ko ni hallelujah ko fi Jesus loke o da bi aroso abi arobajo leti ni ko oro ti o lele ri emi mo so en to sun mo mi oni a wi fun o be ni won wi fun bo ba ti ku gona to fi pago fufun bo lojo to wa heran adanwo kaakiri ile tawon eyan jera imodi dana eni mo wi iba kuku lokiki iba si ti labi elebi odo lagbara lowo eni okunkun ti won fi sise woli alubarika iku oro to pago tulasi tawon alatenuje ti won jeran fa iba wa mo yo sesese pon ti ri se ami ati se yanu woli baba wa de mi ti woli yi to fi ran baba de wo ka le mo boya emi olohun ni afi ka foro olohun sagbeyewo iran ohun aso tele woli ohun o ka wa bere bi pe se nti woli yi wi so boro olohun musa eyin na e dahun o gbogbo eyin te ntele iran ataso tele emi okunkun lenu awon woli eke o di dada kon leyin fun yin o e bere yese yin ti je nle ayeji e wa loje to ba ku lowo apadi teyin ti woli pelu emi aimo ti won fi sise woli eke ti won fi fin ran yin lowo te fi ro pe ise ami ati se ya nu woli le ri gbogbo eyin ti won ririn ke si pe e re se sara afafoju pe ke gba awe funfun meje ke gbe boro bita ke tan abela pupa ati funfun ẹyin ẹ si beere pe bo lo wa nu bibeli gan ki won fi hẹyin ke le gba pe woli oto ni won ki won to mu ni wonu majemu lo pelu awon emi aimo ti o je ke kabamo nigba to ba ya

ẹwo bi mo ba n soro awon woli eke tori ki woli eke ko le ba yi pada ko o tori be wa suro ni ku wada fa awon woli eke bi eni fa se gbejo be ni ri tori won kuku ti besu mule won ti besu mule won si ni fe da le su ki le mo ba wa da won amo gbogbo atotonu mi lori awon woli eke tori ke ni o wa lomi nira ko mo ba wonu igbekun ni o kẹyìn tí wọn sì ti wá tì wọnú gbẹkùn kẹlẹ bá gbòmìnira ni ṣebí bẹyìn bá ti mú tọ òótọ sọ yín dòmìnira èèyàn tí ilé wòlíì èké nínú ìgbẹkùn lọwọ torí iṣẹ wòlíì tí wọn fẹmí àìmọṣe fún kì í ṣe torí kó lè bá níláárí tàbí torí ààbò bí ò ṣe kó lè darapọ̀ mẹ́sù bí wọn ti ń tàn jẹ wípé ṣọ́ọ̀ṣì náà ní wá èhé òròmọdì ọmọwòdì ìyá ẹ ló máa ṣá o bó bá ṣe pé mo fààyè lẹ̀ ni ẹnìkan ń bẹ tí ò bá wá wí bó ṣe nìdílé wòlíì olókìkí kan nígboro ìlú ìbàdàn wa yìí wòlíì ṣiṣẹ́ sínú ọ̀sẹ̀ tán wọ́n lọ rèé bomi nù sáálá kan wọ́n wá dààmú mi fún un wọ́n ní kó fi wọ ẹsẹ̀ tí wọ́n ka sáàmù sí torí ààbò ẹni mo wí wọ ẹsẹ̀ tán ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sọ́kún mọ lójú pìpìpì ni wọ́n kú bíi iná àtùpà àìmọ̀ tó wá so onítọ̀ ẹni tó sọ̀pọ̀ ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun là ní mọ́ ọ̀rọ̀ ọlọ́run kọ mọ̀ pé iṣẹ́ tí wòlíì ṣe fóun kọ bọ́rọ̀ ọlọ́run mù pé ká mọ ka sáàmù sára ọsẹ ká mọ fomi alákànwẹ bí ọba wá ṣe pé tọ̀rọ̀ tó bá bòmí yọ ó bá fomi alákànwẹ ṣe tẹ ka sáàmù sí tán tẹ wá yìnbọn mọ tí mo ò dáhùn ṣe bára n tí ìbámọ wíkiri náà ni wípé òun rí sí àmì àtiṣe ìyanu lọ́dọ̀ wòlíì ìbámọ fọwọ́ méjèèjì ìbáfimọ gbé òṣùbà dẹ̀ǹdẹ̀ fún wòlíì rẹ pé wòlíì tó kún fún ẹ̀mí mímọ́ ni wòlíì kàwé àṣàyà orí kẹjọ ẹsẹ̀ ìkẹsẹ̀ sí kẹwàá nígbà ọgọ́rùn mẹ́ta sára ẹyọ ẹ̀gúsí ẹyọ húrò kan bó ṣe ń kà ló ń dárúkọ ìyàwó ọmọ rẹ ó ń dárúkọ rẹ sí ọwọ́ ń wí pé ẹ kó ara yín jọ ẹ̀yin ènìyàn á sì fọyín tútú ẹ sì fi etí sílẹ̀ gbogbo ẹ̀yin ara ilẹ̀ jíjìnà ẹ di ara yín lámùrè á sì fọyín tútú ẹ di ara yín lámùrè á sì fọyín tútú ẹ gbìmọ̀ pọ̀ yóò sì di asán ẹ sọ̀rọ̀ náà kì yóò sì dúró nítorí pé olúwa wà pẹ̀lú wa ó ṣiṣẹ́ ẹ̀sẹ̀ sára ẹ̀gúsí tán ọwọ́ àṣẹ bó ṣe ní o ṣe lè dí ọmọ rẹ àti ìyàwó rẹ ní ọba yéra wọn mọ́ wọn nara wọn bí ẹni máa kú ajá túká ń tagbá ní àfìgbà tí ìdílé wọn tó túká tó fọ́ túútú ìwọ náà wá lọ ń dúpẹ́ lọ́wọ́ wòlíì pé orí sí àmì àtiṣe ìyanu wòlíì òye ọ̀rọ̀ ọlọ́run tí ò yẹ ọ ní òjú ọmọ yìí pé ẹ̀mí àìmọ ni wọ́n bá ọbẹ̀ lọ́wọ́ ẹ o tí wọ́n kọ́ olúwa ń bẹ pẹ̀lú yín àbí ṣẹ̀ṣẹ̀ wòlíì rẹ ń sọ́bọ̀rọ̀ ọlọ́run mu nínú ìwé mátì orí kẹ ìkọkàndínlógún ẹsẹ̀ kẹfà mátì chapter 19 verse 6 ètò wípé nítorí náà wọn kì í ṣe méjì mọ́ o bí kò sí ara kan nítorí náà ohun tí ọlọ́run bá so sọ̀kan kí ènìyàn kó mọ́ ṣe yà wọ́n ọ̀rẹ́ mi kan mọ̀ ni o ó tọjú bọ́lé wòlíì ṣé rí àwọn nǹkan tí mò ń sọ fún yín kì í ṣàròbájọ o èmi kì í ṣe kọ́rọ̀ ó lè bá a dùn ká mọ sọ tí ò ní ẹ̀rí òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni tí mò ń sọ fún yín o àwọn tí ọ̀rọ̀ kàn àwọn náà sì ń gbọ́ mi wọ́n lè jẹ́ mi lẹ́rìí bó bá ṣe pé ààyè bá mi kétò yóò mọ̀jọ nǹkan mi ni bá pé kí wọ́n wá fẹnu ara wọn sọ ọ̀rẹ́ mi kan ló tọjú bọ́lé wòlíì ni wòlíì wá ní ó gbomi kaná déédéé aago kan ọ̀sán tó rùn bá mú kí omi yẹn wá máa hó bomi bá ti ń hó ni kó mọ ka sáàmù sínú omi ọ̀hún sáàmù tó ní kí wọ́n kà wọn ò fẹ́ sọ sáàmù yún fún yín kọ́mọ́dé wípé a tó máa kọ́ ẹni tó níkà nú níkà kí ìka ọmọ wa máa pọ̀ sí láwùjọ wa bẹ́ẹ̀ kókó ń tà sí fi ń ṣe ń tà ń ṣe ni wípé kẹ ẹ lè bọ́ nínú ẹ̀tàn kẹ ẹ bá ọlọ́run rìn kẹ ẹ yàgò kúrò ní ọ̀dọ̀ èso ó ní bomi bá ti ń hó kọ́ mọ ka sáàmù sínú omi nǹkan mọ dárúkọ ọ̀tá rẹ̀ bó bá ti wá kà tán kó wá dami òun nù síta gbangba nínú òrùn ọ̀sán gangan látẹnu ọ̀nà ó ní kọ́ mọ jáde síta o torí pé ògì rẹ̀ ojì rẹ̀ kò gbọdọ̀ hàn nínú òrùn ó ní bó bá ti wá dami òun síta ọjọ́ méje pẹ́ olódì rẹ̀ yóò rè wàlẹ̀ àṣà ìhùn ni pé yóò kùnú o sọ́wájà tún máa béèrè pé ṣé wòlíì ìkìlẹ̀ yìí ni àbí wòlíì òótọ́ ṣé n tó ṣe sọ́bọ̀rọ̀ ọlọ́run mú nù we rómù orí kejìlá ẹsẹ̀ ogún sí kọkànlélógún roman chapter 12 verse 20 to 21 tó wípé ṣùgbọ́n bí ebi bá ń pa ọ̀tá rẹ fún ní oúnjẹ bí òǹgbẹ bá ń gbẹ fún ní omi mu
ni si se be iwo oku eyin na le ni ori ma si je ki gugu segun re sugbon firere se

bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ṣé iṣẹ́ ẹ̀sẹ̀ tí wọ́n ń ṣe yìí tí wọ́n ń pè ní iṣẹ́ wòlíì sọ́ba bíbélì musa kákàdá wọ ṣọ́ọ̀ṣì ká mọ fọ́ọ̀kà àyà wa ká mọ fi wo àwòrán àwọn tá a mọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá wa ká wá mọ fi àdáhùn ká mọ fi sá wọn pé ká lè sá wọn pa nínú ẹ̀mí ìyẹn òun ìjàkadì ẹ̀mí kákàtà wẹrẹ ká kó wá ṣọ́ọ̀ṣì ká mọ fi gbàdúà ká mọ bàá rogun ìkọjú ká bọ́ bàtà ẹsẹ̀ òsì wa bàtà ẹsẹ̀ òsì wa ká fi gbàdúà ká lè bá bọ́ inú òsì bá a bá wá fi gbàdúà tán ká lọ rè dáná sun kí wòlíì kó wá sọ sáàmù kó sọ dògèdè kó mọ fi sókè fáwọn ọ̀tá kí wòlíì ò pé a mọ lé àwòrán ara òun àwòrán ara rẹ ká mọ lẹ mọlé nítorí ààbò kí wọn ó fìwé orin sólómánù gbàdúà sínú yọkóbìnrin pé kó fi ṣe bẹ kọkọ rẹ kọkọ rẹ ó lè bá a nífẹẹ rẹ ẹyẹ bí wọn lè rí pé kí ló dé tí wọn ń ṣe ní tí ọgbọrọ ọlọmọ èsì tí wọn fún yìí ni pé ẹmí àwọn wòlíì ọlọrun darí àwọn o bó ṣe darí ẹ láìsà pé kó fi yọ kó fi ṣàwòtán ilẹ náà ìyún ilẹ jẹríkò ni o wọn lè pé ẹmí èlíjà èyí tó pe mẹsàn kalẹ láwọn ọta lórí òun náà ló ní káwọn ó ṣèpàdé àdúrà operation set your enemies on fire ìṣòro finá sun àwọn ọ̀tá rẹ dérú wọn lè pẹ́ mi àwọn wòlíì tó darí mọ́sẹ̀ pé kó sọgbí sínú odò mara tó kúrò tó wá so omi hun tó sọ domi aládùn wọn lè pẹ́ òun náà lọ darí àwọn o ló ní káwọn ó gbẹ́gi kan rebete gẹ́gẹ́ bí àgbélébù kí wọ́n wá pọnmi lé lórí pé kí àwọn èèyàn mọ mú kí wọ́n lè mú kúrò kó nu ayé wọn kí ayọ̀ ó lè bá àwọ ẹ wò ìrọ ni wọn ń pa ẹmí wòlíì kankan kọ ẹmí àìmọ tó ti jọba láyé wọn òun ló ń tọ wọn sọnà tó wá ń fi ọrọ ọlọrun tó ń tú bíbélì lọnà òdì tó fi ń gbé ọrọ rẹ lẹsẹ kí wọn lè bá a rí iṣẹ àmì àti iṣẹ ìyanu gbà láti inú ìjọba òkùnkùn kí wọn lè mọ fi tan àwọn èèyàn jẹ pé wòlíì ni wọn tẹ ẹ bá sì gbàgbé ṣe bẹẹ rántí pé èṣù náà gbìyànjú lójú ọ̀nà ìkan náà láti tú bíbélì sódì fún jésù kí jésù ò lè bá a kọ ìfẹ́ ọlọ́run sílẹ̀ kó lè bá a mọ sin èṣù ṣe rántí pé ó gbìyànjú ẹ̀ lórí ayé jésù náà a jẹ́ wípé lára ohun tí wà á ṣàlàyé lọ́nà àti mọ wòlíì òótọ́ bó bá dijọ́ mẹ́jọ òun lẹ̀mí àwọn wòlíì kí ni tí ń jẹ̀mí àwọn wòlíì gan ọ̀nà wo lẹ̀mí àwọn wòlíì gbà á darí èèyàn ẹ wò ọjọ́ tá a bá dá ní èkó ọjọ́ mẹ́jọ rèé ń pàkọ́ wáyé o ẹ gbà láyé lórí ẹ̀mí àwọn wòlíì bó bá dijọ́ mẹ́jọ.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

0: ẹni tó lògo là á gbé ògo fún ẹni ọlọ́lá ńlọ́lá tọ́ sí a tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run elédùmarè tó tún dá wa sí tá a fi ń rí kéde kéde kege ni gbà á ṣe lọ́rùn ọ̀pẹ kege lọ́lọ́ jòkó lórí kàtà kege náà lolúwa bá ń ṣe pẹ̀lú wa o òní ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹjọ ìyẹn 2026 lẹ́yìn ikú jésù olúwa lórí ètò yín náà ni ètò tí ọlọ́run ọba mi gbé kalẹ̀ orin ìgbàanì pẹ̀lú ọmọ yín ẹni kọ́mọ tukọ̀ ètò yìí báwa sì gbé gbogbo ògùn ni tá a dá padà sí ọ̀dọ̀ ọlọ́run ti báwa tù ú wọlé fakorede lórúkọ tèmi o pẹ̀lú olùkù mi ọwọ́ ọ̀tún mi ìjàpá bá ń ròde ìyàwó ń ta lábàwọn ẹ̀ni wọ́n jọ máa ń lọ ìbí táwọn òye yín ni náà la fi ń kìnyín káàbọ̀ sórí ètò orin ìgbani ní 32 FM 949 Laughter House láwa ní Premier Hill Mọ́kọ́lá nílé Ìbàdàn èmi kìnyín o ẹlẹ́mbẹ̀ o oyin sọ fún mi ní kìkìkìyín jámọ́ fóun ó ní òun ọ̀jẹ́ kí ni òun kí ló fẹ́ fi kìkìyín sí
1: irọ́ la bá ń bẹ̀ o
0: ẹ̀yin
1: ará ilé ṣe dáadáa lẹwà ṣàlàáfíà ni ọpẹ́ ni fún olúwa tó mú wa lọ láti àyà àjẹjọ tó tún mú wa padà wá síbí ní ọjọ́ tòní èní ni ọjọ́ kẹsàn-án
0: oṣù kẹjọ
1: oṣù kẹjọ
0: bá ṣe ń jẹ
1: ọdún 20 wọn ṣe ń jẹ bọ́ ṣe ń lò náà ọdún 2020
0: ọparí
1: a tún ti dé sórí ètò yín ètò wa orin ìgbaanì gẹ́gẹ́ bá ṣe máa mú wa fún yín ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ẹ ó tún gbádùn wa ní àrà ọ̀tún lẹ́ni orúkọ tèmi ni Òyìnlọ́lá Ọlágbìnró
0: ẹ káàbọ̀ sórí orin ìgbaanì ẹ̀mí mímọ́ la fi jagun

látètè kọ́ ṣe lọ̀rọ̀ ti wà bàmí ọ̀rọ̀ a bára wa sọ̀rọ̀ yẹn lónìí nípa orin ẹ̀mí.

0: láwọlé tí ẹ náà lónìí ẹ rí pé ayé yìí ó ti wọ́ sẹ́gbẹ́ kan ẹni tí ìgbàlá rẹ̀ tí ìgbàgbọ́ rẹ̀ dúró tó mú dúró sinsin tẹ́lẹ̀ ó ti dàbí èyí pé ó ti fẹ́ mọ́ mẹ́hẹ̀ báyìí kálukú ń wọ́nà àti jẹ ọ̀nà àti mú
1: ọ̀nà
0: ìgbàgbọ́ yìí ó dàbí èyí pé ayé yìí ti wọ́ sẹ́gbẹ́ kan

is the way, the truth, and the life. Kò sí ẹni tí ó lè wá sí ọ̀dọ̀ bàbá bí kò sí nípasẹ̀ rẹ̀ o. Yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Kò sí tó ẹni tó lè gbà ọ́ là tó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rárá yí padà. Kò tọ̀ ọ́ wá, òun ó sì gbà ọ́.

0: ìwọ ti sọ di yíyàn diṣẹ́ ìwọ ti sọ wípé ká ba tèèyàn jẹ́ ó ti di bárakú fún ọ.
1: Àbí Jésù fáwọn jù.
0: Ayé wà lọ́wọ́ rẹ ṣe máa jẹ́.

Béèyàn gan bá ń béèyàn ṣe tẹ́ ẹjọ́ wà pọ̀. Tẹ́ ẹjọ́ rùkọ̀ tẹ́ ẹjọ́ ń ṣe. Tàbí olólùfẹ́ méjì ẹjọ́ ń lòfẹ́ ẹjọ́ ń mùfẹ́. Ẹnìkan wá ṣe bẹ́ẹ̀ ó bojú ẹ̀yìn. Ṣé kò ní dùn yàn ni? Ká tó pé Ọlọ́run tó dá wa tó ṣẹ̀dá wa tó mọ wa tó mọ̀ wá. Tó sì mọ tá jẹ́ tó mọ tá dà. Àbí dídá rẹ̀ sọ́sẹ̀ dídá wa sọ́sẹ̀ yìí rẹ̀ ni. Sì wá sọ ó ní ẹ mọ́ ṣe fi orí balẹ̀.

láìpẹ́ láì jìnà á lọ fún ìkéde àti ìpolówó ọjà. Ẹ mọ́ yìí kò ń bẹ́ o, bí ọ̀dà aago mẹ́fà àníjọ fi ra wá ńlẹ̀. Láìpẹ́ láì jìnà á bá lọ fún ìkéde àti ìpolówó ọjà. Á wà tún mọ́ gbádùn orin ìgbanigba àwo aago mẹ́fà gbẹ̀rẹ́. À ń bọ̀ ẹ̀dúró síbẹ̀ ẹ̀ mọ́ yìí kò.

0: ìrọ̀rùn dé.
1: Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na wait to unlock your phone dey bother you.
0: Don soft o.
1: Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìí rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nkan. Number 31C, Nipos Shopping Complex, Nidojuko Cocoa House. Kẹ̀ tó wọlé lẹ́ẹ̀tìkan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
2: Ma wo mi bi mo se fe yin.
3: Mo n gbọ ka ti 2 FM.
4: 32 FM 94.9.

0: ọ̀rọ̀ yẹn o pèrè lọ̀rọ̀ àgbélébù fún àwọn tí ó ṣègbé
1: àgbélébù jésù mo rọ̀ mọ́
0: a ní kíní ń wí
1: àgbélébù jésù
0: nǹkan tàkàtà wọ́n tún ti gbèsè wọn dé

èyàn tí bá ti ń sòdodo ẹ sọ fọlúwa rẹ wípé kọ máa sòdodo rẹ so kí ló fẹ mú olódodo máa jáyà kí ló fẹ máa kọ olódodo èyàn lóminú èyàn tó bá ṣe òǹtùfù gẹgẹ bí mo ti wí lẹẹkan ní ọmọ kí èsẹ ń kulé irú wọn bá ṣe ń tán wọn a tún bẹjú wọn àgàgùn bẹlẹ wò wọn a bẹ wọ pé kí ni ṣẹlẹ lẹ́yìn kulé mi ṣùgbọ́n lódodo kódà bó bá sùn báyìí yóò tún forí lé sùkà ni ìka èèyàn onírìgì mẹ èèyàn alábòsí èèyàn ẹni tọwọ rẹ ọmọ tí ò ní ọwọ mímọ dépò kí ó ní àyà funfun irú wọn ni wọn bá ṣe nǹkan ni wọn bá tu tọ́lẹ̀ báyìí wọn ó sì fẹsẹ̀ rà kíákíá ohun táwọn ń ṣe tí wọn mọ̀ pé ò dáa náà ni wọn mọ fi lẹni kejì wọn mọ pé mẹjọ súnmọ mi ò mẹjọ farakan mi ò gbọ́n mọ̀ yìí pé iṣẹ́ ẹbí ń bẹ lọ́wọ́ tiwọn náà olódodo mọ̀ wulẹ̀ já.

gbogbo ọkà láàárẹ̀ wá fún wọn ní apọ̀n fún wọn ní ìsinmi gbogbo ẹni tó ti sọnù dá wọn padà sójú ọ̀nà olúwa gbogbo àwa tá a sì wà lójú ọ̀nà ìgbàgbọ́ ohun tá a fi ní padà lẹ́yìn rẹ olúwa kò lé a lọ.

àwọn ọmọ wa dọwọ aláyé kọmpútà láwà yìí pé gbogbo bréènì àfi bíi kọmpútà iye wọn dọwọ rẹ o mọ fún wa lọpọlọ tí wọn yà kúrò lọdọ rẹ iye wọn balẹ ayé ìjẹ o. Àwọn àgbà kan wọn wò pé ṣe ilé ayé náà ká ti ń gbé tẹ́lẹ̀ ni àbí kí ní sàn.

0: tó ẹgẹ́ tún yìlù padà torí pé orin ìgbà ni wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ orin bí àná ojú orin bí ọjọ́ orin bí àná òrùn orin bí àtiwọ̀
1: atayé
0: rọbí agogo àníyé pè ọ́ tí tó fi wá o wọ́n sì dá wa dáhùn sọ̀rọ̀ wa o jẹ́ kọ́sẹ̀ yìí ó sàn wá sí re o jẹ́ ká yẹ wo nítumọ̀ in Jesus name we pray
1: amen.

jẹ́ yín ṣe sọ ó ní kì í dùn kọ́ pọ̀ ṣùgbọ́n mi sọ pé kó dùn kọ́ pọ̀ kó pẹ́ náà ni ó jẹ́ ti gbogbo wa lágbára Elédùmarè apẹja apẹja ti ẹ̀tàn ọmọwọ́ gèrè lélẹ̀ akọ̀pẹ́ kọ yín ti ẹ̀tàn ọmọwọ́ gbàálẹ̀ àgbẹ̀roko tán fi bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ sọwọ́ ọkọ gan-an sórí ẹ̀tàn oyin ìmúra rẹ lónìí olúbembe o ọlágbára pọ̀ wọlé fakurede lórúkọ tèmi o 08034904305 oyin ò tiẹ̀ fi nọ́mbà rẹ̀ ni wọ́n máa disturb o 08034904305 ni nọ́mbà tèmi títí jọ́mẹjọ ọ̀hún lórúkọ ẹnjiníà wa ni mò ń kíyàn o ẹ ṣé o ò dàrọ.

0: FM 94.9.
1: I said, you can't be said to me. 32 FM, you are okay.
2: Ọlọ́run àpè rire ní orílẹ̀ Gígálì tó ti gbéṣẹ́ rẹ̀ dé. Bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣe nìyẹn ní gbogbo ayé àwọn ẹ̀dáwọ́ rẹ̀ tó fẹ́ láti fàyè wọn dára ire fà wọ́n lọ́wọ́ sókè lórílẹ̀ Gígálì. Nígbà tí wọ́n bá ń ké pé olúwa ọlọ́run àpè rire kí gbogbo ọkọ̀ ìṣeré ó máa darapọ̀ mọ́ ikọ̀ àti ìríjú rẹ̀. Reverend Samson Akinride ní gbogbo ọjọ́ kìíní tó bẹ̀rẹ̀ oṣù láago mẹ́fà òwúrọ̀ sí méje láti wá pàṣẹ ìrọ̀ gbígbóore gbà kún tó ń tàṣẹ yọrí gbogbo lóṣù tuntun. Èyí tí àkórí rẹ̀ tá a pè ní pípàṣẹ fóṣù tuntun ó ní ìpàdé àdúrà lágbára náà. First day of the month láago mẹ́fà òwúrọ̀ ṣaago méje àbọ̀ òwúrọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó lọ lọ́wọ́ àpèrí rẹ̀ ló tún ṣe bẹ̀bẹ̀ nínú ìpàdé àdúrà ìrànlọ́wọ́ látòkè gbogbo ọjọ́ ajé tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ láago mẹ́fà òwúrọ̀ sí méje òwúrọ̀ òníkẹ́ wa bá ọlọ́run sọ̀rọ̀ fún gbogbo ẹni tó nílò ìrànlọ́wọ́ ọlọ́run látòkè wá pẹ̀lú ẹni àmì òróró ọlọ́run alàjì Reverend Samson Akinride àti àwọn ikọ̀ ìríjú rẹ̀. Bàbá àpèrí rẹ̀ tó bá wá dọjọ́ rú kejì ọ̀sẹ̀ sí ọjọ́ ẹtì ní gbogbo oṣù bẹ̀rẹ̀ látago mẹ́fà òwúrọ̀ sí mẹ́sàn àárọ̀ ó ní ìpàdé àdúrà èyí tá a pè ní ọwọ́ àánú end of mercy tó wà fún gbogbo oníkòjípò ó nílò ọwọ́ àánú olúwa ọlọ́run àpèrí rẹ̀ ní ilẹ̀ Gígálì. Ọlọ́run tó yí ayé Jábésì padà kò kúrò inú ìpàdé àdúrà lágbára tá a pè ní àdúrà Jábésì òníkẹ́ ti wá bá ọlọ́run rìn lọ́jọ́ Sátidé kejì ní gbogbo oṣù aago méje òwúrọ̀ sí mẹ́sàn lọ́lọ́run ṣetán láti sọ̀rọ̀ yé dayọ̀ gẹ́gẹ́ bó ṣe rántí Jábésì lọ́jọ́ wọn ni. Bẹ́ẹ̀ nílé ẹ̀kọ́ bíbélì wa ó máa ń wáyé ní gbogbo ọjọ́ Ṣẹ́gun Túsìdeè láago márùn-ún ìrọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ gbẹ̀rẹ́ láti fọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá nínú ìwé mímọ́ rẹ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀ tó gbẹ̀yìn oṣù láago mẹ́sàn-án àṣálẹ́ ó ní ìṣòro alágbára péré fáwọn tó ṣe táà ti gbáre táyé fọ̀gọ̀jọ́ òun gbà lọ gbogbo ọjọ́ sinmi láago mẹ́jọ sí mọ́kànlá òwúrọ̀ la gbàdúrà papọ̀ láti tún yin ọlọ́run fọ̀nà wa ní olúwa lọ́wọ́. Ẹ darapọ̀ pẹ̀lú àwọn àyànfẹ́ olúwa nínú ìjọ ọlọ́run wa tó wà ní Akoto Estate Olúyọlé Extension of Elebu Market Ìbàdàn. Ẹ̀kẹ́ olúwa lónìí láti ṣe pàṣẹ fóṣù titun gba ìrànlọ́wọ́ wá látòkè tó ń tọ́wọ́ àánú olúwa káyé yóò yí padà sí rere.
3: Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run olóòótọ́ a dúpẹ́ ní ọwọ́ rẹ ní àṣálẹ́ yìí torí wípé ẹ̀yin ni ọlọ́run gbogbo ayé ọlọ́run àpèrire o ní orúkọ yín. A dúpẹ́ torí pé ẹ ní agbára láti ṣe ohun gbogbo. Lónìí a wá síwájú yín lórúkọ Jésù. Ẹ wá bá wa pàdé, ẹ wá ṣe ìyanu ńlá, ẹ wá yin ara yín lógo. Gbogbo àdúrà tí a máa gbà lónìí ẹ jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Jésù olúwa wa àmì. Kó tó di pé mo máa mú ọ̀rọ̀ Ọlọ́run wá, mo fẹ́ fi àsìkò rán gbogbo ènìyàn létí ìpàdé ìpàgọ́ ti olúwa Ọlọ́run àpèrire tí ó máa wáyé ní ọjọ́ ọgbọ̀njọ́ oṣù kẹjọ títí di ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọgbọ̀njọ́ oṣù kẹjọ títí di ọjọ́ kẹfà oṣù kẹsàn-án pẹ̀lú àkọlé tó sọ wípé oore ọ̀fẹ́ fún ìbẹ̀rẹ̀ ọ̀tun. Níbẹ̀ ni Ọlọ́run gbé fẹ́ ṣàánú fún onírúurú ènìyàn tí yóò ní àǹfààní láti wà ní abẹ́ ìpàdé yìí. Àwọn ìránṣẹ́ Ọlọ́run káàkiri ó ní wọ́n máa wà ní abẹ́ ìpàdé yìí tí a jọ máa da ìpè pọ̀ mọ́ra wọn láti jẹ́ ìbùkún fún àwọn ènìyàn àti láti jẹ́ pé kí Ọlọ́run kó tú ìdè kó já ìdè kó dẹ̀ ṣiṣẹ́ ìgbàlà ọkàn. Kì wá ṣe ilé nìkan ní agbára Ọlọ́run. Iṣẹ́ ìránṣẹ́ àpèrire ó máa ṣe ìrànwọ́ tí wọ́n pè ní relief package fún 200 widows ní agbára Ọlọ́run. Ẹ̀bùn ó wà fún àwọn tó jẹ́ opó tí wọ́n tó 1,000 àmì tí wọ́n tó igba méjì 200 ní agbára Ọlọ́run ní abẹ́ ìpàdé yìí. Àwọn opó tó tó 200 tí wọ́n bá kọ́kọ́ dé ó ní ẹ̀bùn yìí ló máa wà fún nítorí pé bí wọ́n bá ti ń dé ìwé pélébé kan wà tí wọ́n máa fi lé wọn lọ́wọ́ láti jẹ́ kí àmọ́ ẹni tó kọ́ dé ẹni tó dé sì kejì tí ó bá dẹ̀ ti pe 200 ini ama daduro ko si oju saju tabi pe eniyan mi leleyi eniyan mi ko leleyi olorun ti gbe awon kan dide lati se iranlowo yi ni odun to lo ogorun awon opo oni olorun mojuto boya lara awon opo yen de le ma gbo mi bi mo se nsoro yi ni odun yi olorun ti so di ilopo meji nipa ori ofe re mo gbagbo wi pe bi olorun se babukun wa nipa ti emi be ni o ma ran ibukun si wa nipa ti ara jesu oluwa ko ki se ibukun ti emi nikan o lo fun awon eniyan o fun won ni ibukun ti ara pelu ise ranse ti oluwa olorun aperire to si duro fun ni pe fun iwosan fun ara ati emi ba kan na ni ibukun fun ara ati emi ki olorun ko bukun okan re bi o se nbo loni mo kan ma ka ese bibeli kan kin to gba adura ninu iwe Matthew ori kokanla ese ikeji dini ogban o wi pe e wa sodo mi gbogbo eyin to nsise tabi to nsise ti a si di eru wole lori emi o si fi isimi fun okan yin e wa si odo mi gbogbo eyin to nsise ti o nsise ti a di eru wole lori emi o fi isimi fun okan yin koko meta oni mo fe mu jade ni bi ko to di pe mo ma gbadura akoko ni wi pe gbogbo okan ti eru npa jesu oluwa o npe won si odo ara e papa ninu ipago adura ti oluwa olorun aperire ti odun yi to ma waye ni ogbon ojo osu kejo titi di ojo kefa osu kesan ni orile ipago aperire ni elebu ni ibadan ti a ba koja oje elebu die ipe akoko ni wi pe ipe fun gbogbo awon to ni eru wuwo ninu okan won orisi eyan meta ni jesu npe nbi bayi awon ti won sise awon ti won ni eru wuwo ninu okan won ati gbogbo eniyan patapata boya oloro boya olowo boya awon odo boya awon arugbo boya awon elese boya awon eniyan mimo jesu oluwa ko so wi pe ko gbekele ara re nikan ko so wi pe ko mo ti ara re nikan enti o so ni wi pe ko wa bo se ri ko wa bi aye re bo se ri ko wa bi ebi re se ri ko wa bi ise re se ri na nigba ti a ba wo ipe jesu ipe yi o wa fun enikokan o wi pe e wa si odo mi ke se pe jesu kan so wi pe wa si inu ijo ke se pe oni ko wa si inu esin ko se wi pe oni ko wa si inu ofin enti jesu oluwa se oni wi pe e wa si odo mi now e ri pe gba ti mo so nipa awon ti awon opo ti olorun to ma ran anu ati iran lowo si mi o so nipa esin eya tabi ede tori wi pe gbogbo eniyan oni jesu wa saye fun gbogbo eniyan in lo siku fun now jesu wa wi pe emi o fi isimi fun okan yin now on ti enikeni je ko le ran lowo jesu ni kan lo ni agbara lati ran lowo now bawo la se ma wa si odo jesu wa yi ani lati wa nipase igbagbo ani lati wa nipase adura ani lati wa nipase oro re ani lati wa pelu wi pe ki ayonda akoko wa ko ki si akoko fun eniyan lati se awon nkan kan eniyan ma nfi nkan le se nkan ni nigbati jesus si so pe ko wa o fi ileri ti leyin o wi pe emi o fi isimi fun okan yin emi o fi isimi fun okan yin nigbati jesus so wi pe emi ma fi isimi fun okan yin isimi yi o pin si orisi meta akoko ni wi pe isimi fun okan re iye ni idariji kuro ninu ese inu gbogbo ese to le ma gbe tabi to le ma da ko si enikeni to le dari ese jini bo ba ye ni jesu tori akọ ninu owe mati orikini ese ikokan le ni ogun wi pe a o si bi omo kan fun wa jesu ni iwo o pe oruko re nitori wi pe o lo ma gba gbogbo eniyan la ko ninu ese won so isimi akoko ti jesu koko fe fi fun o ni igbala ko ninu ese re idariji ko lowo asise re isimi keji ti jesu lo a fe fi fun o ni isimi ko lowo eru wuwo now jesu so wi pe e gba ajaga temi si orun yin nitori wi pe oninu tutu ati olokan ti teni mi iye ni wi pe o fe gba eru ti o le ru o fe gbe ajaga ti enikeni o le ran lowo o de fe gba o fe fi ayo fun o de fe fi alaafia fun isimi keta o ni isimi fun ojo iwaju re o ni e ma se je ki okan yi ko daru ninu owe joanu orikerin lese kini o ni e gba olorun gbo e gba mi gbo pelu jesu lo ma fun yan ni ireti o lo ma fun yan ni idari o lo ma fun yan ni itoni now eniyo o le fun yan ni isimi to wa fun igba die ti awon elebo pe ni temporary relief sugba jesu oluwa to ba fun o ni isimi isimi ti e wa titi lai tori na lo ni mo fe ko si won ninu lilakaka fun rara re gbe eru wugo re wa si odo jesu lo ni mo fe ko dekun ati ma wa iranlowo nibi ti ko si gbe eru yen wa si odo jesu lo ni wa ko wa gba ori ofe 2026 ti ipago aperire o tumo si lati fo ni isimi lati fo ni ayo e to ma bere ni ogbonjo osu kejo titi di ojo kefa ni osu kesan ni ori ile ipago aperire nigbati eyan ba di oje elebu ti e ba ti bere wi pe mo lo si ori ile aperire ni akoto estate mo lo si ori ile aperire ni akoto estate o le fese ri awon olokada le gbe o mo de gbagbo wi pe ibuko olorun o nduro di o e je ka gbadura baba wa ti nbe ni orun adupe wi pe olooto ni o gbogbo ipa ati agbara wa ni owo re fun gbogbo okan to ti gbo ipe si ipago ti oluwa olorun aperire ti odun yi ti won de ti pese okan won sile lati wa olorun ran anu si won olorun ran ori ofe si won olorun ran ibuko si won olorun ba won pade olorun fun won okan won ni isimi je ki iyanu ko sele ogoni fun oruko re Jesu Oluwa wa ami oruko mi ni eni owo Samson Olufemi Akinride ti gbogbo eyan mo si baba aperire ti o ba fe alaye kikun lati mo bo se ma de ori ile aperire pe mi si ori ago yi 0800 34 12 93 17 olorun ma ran ibukun si aye re loruko jesu amen
2: Rire ni ori le gigali to ti gbe se re de be ni bo se ma nse niyan ni gbogbo aye awon edawo re to fe lati faye won dara ire fa won lowo soke lori le gigali nigba ti won ba nke pe oluwo olorun ape rire ki gbogbo oko iserere o ma darapo mo iko ati iriju re reverend samson akinride ni gbogbo ojo kini to bere osu laago mefa owuro si meje lati wa pa se iro bi gbore gba kan to nta se yori gbogbo losu titun eyi ti akori re ta pe ni pe pa se fosu titun o ni bade adura lagbara na first of the month lago mefa owuro sago meje abo owuro gege olorun pe rire lo tun se bebe ninu ipade adura iran lowo latoke gbogbo ojo aje to bere ose lago mefa owuro si meje owuro oni ke wa ba olorun
0: ganiyu ganuwabi
4: ganuwabi
0: jajo ganu si 32 fm amo to nlo ni gboro ati pe ka tun rere aisekiti
5: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan
6: We fill the world with laughter. We are 32 FM 94.9

0: chọ́ọ̀chì tó wà níwájú lé wa ni à ń fẹ́ sọ̀rọ̀ nípa, torí ìṣòro wọn kò jẹ́ kí a máa rí oorun sùn. Torí páwà jẹ́ Muslim, a kì í complain much, torí ìṣòro wọn yẹn ó máa ń pọ̀ bí ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́fà ná máa ń fi ṣe. Aago mọ́kànlá dẹ̀ ni wọ́n ti máa ń bẹ̀rẹ̀, tán bá dẹ̀ ti bẹ̀rẹ̀ ìṣòro yẹn báyìí, a ní rí oorun sùn sí títí títí ó fi di bí aago márùn-ún sí mẹ́fà tí wọ́n máa parí ìṣòro. Èmi tí mo dẹ̀ ń bá yín sọ̀rọ̀, mo ṣẹ̀ṣẹ̀ bímọ sílé ni, ọmọ ò ní rí oorun sùn débi kí ìyá gan kó rí oorun sùn. Bọ̀ torí pa jẹ́ Muslim, a complain, but now ìṣòro yẹn ó ti ń pọ̀ jù, kò jẹ́ ká gbádùn ká rí oorun kankan sùn rárá, òun ló jẹ́ kí a wá máa complain báyìí. So ẹ̀jọ̀ torí Ọlọ́run ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀.
1: Nípa ọ̀rọ̀ àwọn church tá ń sọ, ariwo wọn yẹn disturb gbèsè nǹkan kékeré, ṣe mọ̀ mùsùlùmí lèmi. Tí bá sọ̀rọ̀ jù lórí ọ̀rọ̀ yìí, á dàbíi pé ọ̀rọ̀ pé bóyá torí pé àwọn jẹ́ ẹlẹ́sìn Christian Chegget, but inú mi wá dùn pé a rí èèyàn tó yẹ pé the same Christian náà jọ ni wọ́n táwọn náà complain pé nǹkan disturb àwọn pé tọ̀ a ní kí kálukú má ṣẹ̀sìn ẹ̀. Wọ́n ṣe mọ̀ irú bíbà resident area ni bí táwọn èèyàn gbé téèyàn ti ṣe wàhálà látàá kò délé kó fẹ́ sùn. Ẹ mọ̀ program tí ẹ bá máa ṣe láàrin wákàtí kan 45 minutes ní resident area kí wọ́n gbàdúrà, Ọlọ́run òróró bọ̀ kó wá di pé wọ́n ń gbàdúrà láti aago mẹ́wàá mọ́kànlá alẹ́ di aago márùn-ún dájí. Ẹ mọ̀ táìmù tí wọ́n fi ń rìláàsì náà nìyẹn, so ẹ̀jọ̀ kẹ́ ràn wá lọ́wọ́ lórí ẹ̀ bíi 5 or 7 days náà lò, so ẹ̀jọ̀ ẹ ràn wá lọ́wọ́ lórí ẹ̀. So ojú òní ti wà, wọ́n bá ti bẹ̀rẹ̀ báyìí, tó bá ti lè bẹ̀rẹ̀ táìmù yẹn ti lè mọ́ báyìí, anybody ò ní sùn. Ẹdẹ mọ̀ àwa ń kiri kí gbogbo ojúmọ́ ọmọ àwọn wá jẹ mú lọ kí ẹ̀yàn dẹ̀ délé kó sùn. Yóò ẹ̀jọ̀ ẹ ràn wá lọ́wọ́ lórí ẹ̀ o.
2: Ọdẹ ò lè tẹ ẹgbẹ́ ọ̀hún rí lórí Facebook, torí pé ọdẹ ò ní ni ò jẹ́ ká rí lórí Facebook. Nígbàtí ní àsìkò kan tí mo sì wá mú fídíò yẹn wá fún ìrántí, nígbàtí àáfàá kan ǹjẹ́ ní òkè ìwàbí sẹ́yìn ni ìsẹ́yìn àáfàá kan àti pásítọ̀ kan tọ́rọ̀ di wàhálà, ó lu ẹlẹ́hà kan lẹ́sẹ̀ ẹlẹ́hànká lápá. Ẹnu táwọn yẹn gbọ́dùn tí wọ́n ń sọ̀rọ̀, mo wá ṣe ìwádìí tó jìnà dáadáa, mo wá mú details ẹ̀ wá gan ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ rèé o. Bóyá mo mọ̀ kí mi ò lè parí ilé síbẹ̀, máa padà mú fídíò yẹn wá. Nígbà ẹ̀ẹ̀mejì ni ìjọba ti sòfin láyé ajímọ̀bí ọkọ̀ náà làápọ̀ Bálàdé ọmọ ajímọ̀bí bá sì wọ́n dákọ̀ ẹ̀wẹ́ àbúrò wa, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti lórúkọ, orúkọ ni wọ́n ń pè láyé ajímọ̀bí. Ìjọba ajímọ̀bí ṣe òfin wípé kì í sọ̀rọ̀ chọ́ọ̀chì nìkan o, àti chọ́ọ̀chì àti mọ́sálásí o, gbogbo ẹnikẹ́ni tó bá ti gbé on speakers orí ilé ṣọ́ọ̀ṣì rẹ̀, ó ti lùfin ìjọba ọ̀daràn ní lábẹ́ òfin. Ìyẹn jẹ́ òfin tí wọ́n ṣe, tí wọ́n sọ di òfin nílé ìgbìmọ̀ asòfin, tó sì wà nínú òfin títí dọ̀la. Ìyẹn ni wípé gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ títí dò ní arúfin ni wọ́n ọ̀ka sí òfin yẹn ńlẹ̀ o. Ṣùgbọ́n nípa pé wọn ò bọ̀wọ̀ fún òfin yẹn, ọwọ́ adì lásìgbò kan tẹ́ pé kù díẹ̀ kó di ìjà ẹ̀sìn tẹ bá rántí, tí wàhálà pọ̀ gan tẹ́ kóra wọn lọ ilé ẹjọ́ tó di wàhálà nísẹ̀yìn, ìjọba tó ń gbé ìgbésẹ̀ nígbà náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìjọba àwa ara wa democracy, ìjọba àwa ara wa kò sófin kankan tí í ṣiṣẹ́. Àwọn tó sófin náà wọn ò ní lè enforce ẹ̀, torí tẹ bá enforce púpọ̀ jù àsìkò kan mẹ́tọ́ pé àwọn tẹ́ ẹ gbé òfin yẹn lé lórí, ẹ tì lọ́mọ ìdọ̀bálẹ̀ fún wọn pé ẹ dákun ẹ dìbò fún wa, pàápàá tó bá jẹ́ bíi chọ́ọ̀chì sẹ́ẹ̀ lóòrò ẹ̀pà tẹ́ ta sí wa lórí afẹ́ṣe tọ́ta mù. Ìdílé tó fin ìfi fẹsẹ̀ múlẹ̀, tó bá jẹ́ ológun ni tí ò ní tí ó gbà lọ́wọ́ yín, wọn ò bẹ́ níbọ̀ dídá. Nígbà bá wọn gbé ọmọ rẹ bá fi bàtà tẹ onígi mú mọ́lẹ̀ fún rẹ lọ́yọ̀ on speaker yẹn. Ní tí mò ń wí ni pé òfin yẹn ó sì wà dọ́là o, ká wá wípé àwa bẹ̀rẹ̀ sí ní jà tí wọ́n bá wá gbé lọ sílé ẹjọ́, àwọn tí ń pariwo onímọ̀ pé ọ̀daràn làwọn. Ó dìgbà tí lọ́ọ̀yà bá wá sọ wípé ọ̀ràn lẹ dá gege according to section kini kan ninu iwe ofin ti won se ni 90 kini kan 20 something ta kini kan ni ni ipinle oyo nitori na te ba si ru ele odaran ni tori na gege bi ofin te ru ijiyare igba won to mo pe odaran la won nigba ti mo se program yen awon eyan oje ki te ba mo e ba ran ti adik mo pariwo gan ti mo pariwo awon sosi awon eyan oje ki nsin mi mo oni kaluku wa bere ti ni pariwo ko won omo je asun la elomi ngbo de life kan mo ni mi ni da soro yin mo emi ni da soro yin mo obirin kan pariwo titi ti o fun mi evidence en to ko po ladugbo nitori sosi now mi ba balance kini dada sugbon bakan mi o ri nkan kan ti o kin se se lale yi ki se sorti nikan o bo te je pe mi o ni problem pelu mosque but won fun mi ni recording ti mosque kan na to je pe ti e na ye ka ye wo ide abajo ni pe ti mosque ba perun lago marun mi ro pe gbogbo orun ti won ko patapata o le mo ju iseju kan mi ro ko a mo to seju meji o ka wa te so wi pe won te wa fagun won fa mi fagun si ka so pe iseju marun eyan si le bi ayin pelu yen na bi en ba so yen fun mi a pe e ja mo ba fara wa o ja mo fara da okay won to wa pe ago meje ibi iseju marun na ni sugbon won wa fun mi ni eri mo je mi so ti mosque kan na to je pe ti an ba bere bayi ah bi church na ni to ba jojo mejo tin ba fe tesiwaju lori ile ma mu yen na wa sugbon wa ja lo sabala ti church yi e ta egbo yi won tin pariwo fun mi tipe lara won ti won pariwo ti mo ni mi o ni da si nigba te yen ba se so oru ojo meje won bere ni ago mokan la le won o si pari la ago marun to ba yaju tabi ago mefa obirin ta egbo re yi o bi mo ni ijo friday where friday to lo lohun o bi omo ni ojo yen won gbe omo wole won si se so oru latagun mokan la da ago merin won si ko ju on speaker sinu be won ni muslim la won eja foto ra wa wo eleyi o ti e ni di ka so pe ofin ijoba n gogbo eni to ba ni la kaye ti o si mi mo bi mo ti fe so ti opolo ori re pe dada o ye ko mo pe ariwo toru ti je teyin ba gbadun ariwo yen eni to sun ko awon eyan kan be to je pe ntin se won lago ara o ni lo ki won o sun ifun enti nkan ko ti lago ara to sise lo lataaro to de lale asiko kan na ti o fi sun teyin to bere ariwo common sense ye ko so fun yan wi pe eleyi oba mu Nigeria na le ti le se ru re sugbon mo si nbo ni mi o ti de o ibi ta wa lo ni wi pe e dakun ta loko church si damu na yo ma mo awon ko ti mo binu nsin awon ko ti mo binu nsin isforowo lo ba yin gan te le sun te le wo mo seyin a tun mo gba Jesu ko dana tori oran le da nigba te gba Jesu tan te wa le igbo lo sun mo ke to gba Jesu e mo sun awon tin be ladugo yin tun o ni Jesu won sun layo won ji layo o won lo bi ise won pada de o ogun o le awon kiri o eyin te le gba Jesu yi logun mo sun ogun so oruwa de ba mo so pe ntin be labala yin koja ariwo lasan e ja kokko gbe ariwo jade e ja so pe ta local church sunu idamu e wa sodo mi gbugbu eyin tin sise ti ade eruwo le lori emi o fi isin mi fun okan yin ni Jesu we Matthew chapter 11 verse 28 emi o fi isin mi fun okan yin o si wa ni isin mi mo to je pasiko te ke so ke hanrun ke wa refresh di igba na le wa nda run moju te ba ni kilo de ogun aye yi na ni ogun to fi oru wole oru ni o fi jade ogun yin wo ni ibi ti oro tori ma je ke da sinsin mo se n pada bo wa sibe mo fe gbegbe se lori eleyi awon toro kan lotun lo si ma gbiyanju lati gboro lenu awon oloro gan a wa to bo se ka to a wa wo boya yato wa bi yato ba wa si oni ba ti se o se mo pe n ti daruko church nsin sugbon gbogbo e na ge bi mo se mo wi lori eto lagbo nigbagbo case study ni gbogbo n ta ba se o lele ti mo se nsin laarin ose mo moye ipe ti ma gba ipe ni mo pe o ti ma gba lori problem na ni se bo fin wa se bi won ti sofin e bi won sofin o se wa je pe church la rufin arufin nu na o ka te pe gba won o sofin o tun da won sofin church ye tun rufin church e tun rufin ka te wa pe ni problem mo sun mo wo ogun aye yin le debi wi pe o ti gborun loju yin e si yo speak and puro ati kini te fin se jiji ti kakiri e ti ra yin mo nu so si ke mo daruwo pa ehn to ba je wi pe mi se christian sin won ni ara lo nta ini ti o je ki awon eniyan o le soro ni pe muslim la wa ko mo dije sin christian ni mi o be ba mo je kin so fun yin sugbe mo e se wa mo o se ke mo o ye ke mo nti iyato to wa lere mi ati ni pe njo temi ti ni jesu mo nisin mi eyin o nisin mi wahala le ko ra yin sin gbate jesu yin te gba wahala lo fun yin e gba jesu e tun daran e gba jesu o tun gborun lowo yin mo nbo labala be un ngba to ba ya mi mo mo iru isoro wo le te ko ra yin si mo se program njo kan ngba te ni ko pe ira nte ngwi yen hey o mo ko ja be mo lo sosi kan mo gbadua odun meje adua mi o gba mo tun lo bi kan mo gbadua afi gba ti mo lo si bi kan lori oke kini kan ti ngbo so titi mo ni mo ah mo mo hate olorun yin yi o olorun to je gbadua nu ac ti o da yin lohun olorun to je gbadua labe fanu ti o da yin lohun to wa ladi gba afi gba te ba sara yin sori apata bi elubo to do pa yin ti ri pa yin to run pa yin toju yin pon te ru te wa da bi arugbo iwe so ka arugbo ojo ngba na lohun to da yin lohun olorun eleyi so olorun to ye ka mo sin olorun ti o le gba ni afi to ba fi oju to ba pon ni loju olorun ti o le gba ni afi to ba fi bi pa ni olorun ti o le gba ni afi to ba gborun loju eni ki la wa nsin olorun ohun fun ogun aye yin na lele to be oda eje ngba pe meji ekin ngba pe meji to ba jo mejo ma to se waju laarin o ni sijo mejo tabi asiku lasiku die sa mo gbo lo sise to ise labala ben dada ko to di pe mo wa tes waju lori oro ni soro hello
3: e kale
2: o
3: o kin se mi ebi ti mo soro yi
2: okay sir
3: mosque nbe ni waju ile mi
2: okay sir
3: church nbe ni eyin ile mi awon mosque wo kijo kan da wa la mo yi ṣùgbọ́n ṣọ́ọ̀kì wàhálà ni nígbà ìgbà coronavirus kẹrin wọn ló fi ìṣèjọ wà kó o jágbádùn ẹ bá wà kan ní sí ẹjọ.
2: Òun náà là ń ṣe sí iye ogun níjà wọn. Hello.
4: Ẹ kalẹ̀ sà.
2: Ẹ kalẹ̀ o.
4: Yes sir, ẹkú problem sà.
2: Yes sir.
4: Yes sir, orúkọ mi ládé lẹ́yìn sà.
2: Kí lẹ fẹ́ bá mi sọ?
4: Èyí dé mi mú bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sà kí ti ìgbàdá ni wọ́n ka ṣẹ́ẹ̀kì tí wọ́n fún bàbá wa Adéboyè. Tán kàpọ̀ dídì ọdún kan.
2: Ọdún méjì.
4: Mo ní pẹ́ náà kàpọ̀ dídì ọdún méjì rà. Ṣé tó bá yẹ pé nítòótọ́ àti lódodo tó bá yẹ pé bí wọ́n ti pe program yẹn ó yẹ kí àwọn redeem kan lọ gbé ẹni yẹn tó bá yẹ lóòótọ́ christianity gangan là ń ṣe ní Nàìjíríà ó yẹ kán lọ gbé pé ìgbà ọ̀nà fún bàbá.
2: Irọ́ ṣé wọ́n ní wo fún bàbá ni. Ẹ
4: mọ̀ pé wọ́n fún ọdún méjì tán fi káyẹ̀ kó pọ̀ ni pé kinní ni. Ọjọ́ ọ̀nà parí irọ́ yẹn mọ́ bàbá gbélé àkàn ni pé wọ́n fún ọjẹ́ tó gbogbo kíkan tá a sin owó ni a ṣọ́ọ̀jì kan dà á sin ọpọlọpọ.
2: Ọ̀dà mo fẹ́ kọ́ ọmọ owó ká ṣe sókísókí ni tọ́láwọ̀ yẹn ń pè mí lọ́tún lọ́sí ilé ti sá lọ. Àsìkò tí mo sì ní ọ̀kọ́jà bí ìṣẹ́jú méjì mọ́ ni mo ṣe gbé mọ́ wa lẹ́nu. Ntẹ́ ń sọ yé mi nígbà tí wọ́n wá sọ pé wọ́n parọ́ máa wọ̀ ń kọ́ ebẹ́ yìí lẹni wọ́n parọ́ mọ́ wọn jẹ́ àbí mo sọ pé nǹkan. Hello.
5: Hello sir.
2: Ẹ kalẹ̀.
5: Ẹ ṣe rí ọ̀rọ̀ church àti mosque. Ó nídìí èrè láti jẹ́ kí Ọlọ́run fún wa ní wisdom láti ṣe. Mo dẹ̀ láìkè tó tẹ gbé jáde yìí. Ṣé rí lórí Muslim. Àwọn Muslim gan ti ń ṣe ìdílé France.
2: Ẹ mo sì ń bọ̀ wá síbẹ̀. Oyè mi, àwọn ya ń bọ̀ wá bá wọn. Bẹ́ẹ̀ ni mo.
5: Ẹ̀rìkan lè máa kọ̀ mọ́ ni.
2: Mo understand. Etí mo ní alẹ́ farada ní wáá pé àlọ́ wakuba mi mo sì mo sọ wọn kò mọ́ dàgbẹ́ nìkan pé mo kí ni àlọ́ wakuba ìṣẹ́jú márùn-ún. Mo mọ̀ kó wà disturbing. Hello, ṣùgbọ́n ṣe farada. Hello, mo ń gbọ́ yín sáà ti wọlé.
6: Mo dọ̀gbà sọ àwọn tí ọ̀rọ̀ kan yẹn. Báwo ló ká gọ́
2: O ti ye mi, ọ̀rọ̀ ń ye mi, bọ̀tẹ́ já kọ́kọ́ tọ́ba ṣe ń tọ́ ọ̀nà ṣe lé program náà ọjẹ́ ìdí against sọ́ọ̀sì. Bóyá kí n tiẹ̀ fi eléyìí pe ẹ̀yin èèyàn mi tí ẹ bá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ mi níbi annual women seminar kan ti àwọn women of substance intercessory group tó wà ní ìbọ̀lá àtẹ̀tí ṣèkínní ọ̀nà ìyálòde road 10 success road ọlọ́ndà àbá ní ìlú ìbàdàn. Àkòrí program wọn ni a fulfilled woman obìnrin aláṣeyọrí ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún tá a wà ẹni ọ̀wáyé ago mewa aro lati bere emi na ni won se danileko fun won be eyin ti e ba le lanfani lati darapo mo mi a je pe e ja pade nbe emi na ni won se idanileko fun awon women of substance intercessory group yen annual seminar ni ago mewa aro ni a ti bere ojo karun osu kesan odun ti a wa 2026 eyan mi ele jajo pade nbe esun e je ki mo dagbere ati lo je ki ngbele ti o ba gbe ti o ba wole hello
7: e kale bro kon
2: le e kale
7: e ji de nko lati
2: 30 seconds any ti ni ki mo lo 30 seconds sir
7: like ni gba ti jesus wa fe se prayer ma so pe to wa ninu oju abo lo so yoke ko fe disturb eyan ko je ki eyan disturb
2: be ni sir esun dupe kun le be lo loko mi number te pe mi si leyin eto o eto 65 93 02 61 08 65 93 02 61
8: ìkànnì adẹ́rìn pòṣónú bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bàbá àwàdà.
9: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for more promo be that. Buy Guinness. Open now.

0: Terms and conditions there. Drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Ọwọ́ iye bí yẹn lọ pé yẹn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ńjìníà. À ń tún fóònù pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fini lọ́kànbalẹ̀. Real phones for your phone repair, phone unlocking. We are always there for you. Real phones. A wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169 0706-436-8169 tàbí 0809-695-7878 0809-695-7878 Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ńjìníà.
2: Onímọ̀
3: Ajá wílọ́rọ̀ tí ọ̀pọ̀ dàjẹ́ lẹ́gbára àgbòmọ̀mọ̀ tá wílọ́rọ̀ tí ọ̀pọ̀ dàbò mọ́lẹ̀. Yímù yímù yímù. Asúré tètè ò ní súré kọjá ilé. Àrìn ìbẹ̀rẹ̀ ò ní sùn sẹ́bà ọ̀nà. Wọ́n gba wọn wè má. Ọ̀gá dírẹ́bà má sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó. Bí ọ̀bá ìtì ní ọkọjá lọ. Àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nketata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Má gba wọn wè má. Má sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
0: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

0: Terms and conditions dey o. Drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọwọ, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
0: CDK, now the sound of millions put the boot for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open up.

lálẹ́ yìí mo ti dé o mo ti dé sí lọ́rùn gidi gangan ọmọ sọ lọ bẹ́ẹ̀ wọn náà lọ bẹ́ẹ̀ a gbada àwọn tó bá lórí ètò kásùláyọ ṣó ni ẹ ti mọ báṣepáṣe ṣòkòtò bí ìrù súgbẹgbẹ ṣòkòtò bí ìrù ẹ ní súgbẹgbẹ nínú ilé ṣòkòtò bí ìrù ok wọn ti dá lóhùn èmi ni akwe presenter tó yàgò scan dáná mọ́mọ́ tó dóòkù ọ̀yẹ́ gáàsì ọmọ àlè lálẹ́ yìí mo tún ti rù dé o bí mo ti mọ́rù lọ́sọ̀ ṣe yóò lè ní first yorùbá party program wa party leléyìí láìdá yín lágara ẹ̀yà kí kíyẹ̀sì kí sídàdì kí á ṣe kí ni kí ẹ̀ dọ́sẹ̀ pé alẹ́ yìí o yóò dùn débi pé ẹ̀ lẹ́ẹ̀ràn tó bẹ́ẹ̀ kíyẹ̀sì ọyẹ wọlé sà ìwọlé.

àwọn èèyàn ti ń wọ́pá tí díẹ̀ díẹ̀. Mo ti rí ọ̀gbẹ́ni Ọdẹyẹmí ọmọ Gúrè. Ọmọ pàtí ó tún wá kó obìnrin mẹ́ta dání. Ọmọ Gúrè. Ṣé wẹ́kọ̀.

ẹ bá rí ọwọ́ yín lórí Facebook wa pápápá 32FM 949 ẹgbẹ́ síbẹ̀ ẹ tẹ̀sójú ẹ 32FM 949 ẹ jẹ́ máa rọwọ́ yín pápápá.

láti wọ patí o láti lú sẹyìn ah ọrẹ mi re aladi mufta ogurinde marindoti ti o ni ndoti lai lai láti lu america o ti wọ patí flight ese landi si ori bolo landi si ori oke wa ni ori ile wa ni 32 fm ẹgbẹ́ àyè ìwádìí àyígbẹ́ wà mẹ́rin gan pílẹ̀lẹ̀ kára láti sí bẹ́ẹ̀ ni ó rẹ̀ bọ́ọ̀lẹ̀ ó rẹ̀ kó pàdé tẹ́rì dídẹ́ ti wọlé àwọn àṣọ́ọ̀ṣì báyìí.

bẹẹni wọlé bẹẹ bá ṣe àwọn programme yìí o Majid Owolabi ti wọlé Majid Owolabi ẹjẹ jagunjagun jẹ lálẹ a sì fẹ joku ẹbi tó wá lómi ẹjẹ ara ẹyẹ agbára kúrẹ ọyẹ ìtúlẹ. Awọn ku aye awọn ẹjẹ ìlú náà tí bá ti ẹjẹ kẹrin àwọn ẹgbẹ akọrin kí ni ọsẹ ilẹ náà. Ẹ̀rọ̀pá òbí ni máa kọrin níwà mi ni a máa pọ̀ ń bẹ̀. Ṣé sì fáyìn dáadáa nínú ẹgbẹ́ akọrin wa? Ẹ̀rí pé wọ́n rògo. Òbí mi ti ṣe òsí o. Ẹ a máa dẹmọ ẹ̀sìn mi nìkan. Máa dẹmọ. Mo ń lọ lágì bẹ̀tà sí i. Sáré ọ̀fẹ́ tó dáa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọmọ ẹgbẹ́ akọrin báyìí.

0: ẹbi yóò gbé mi lálẹ́ yẹn mi ò rí jìnà ni yọ́nà gbé mi kọlu ẹnìkan fọdákẹ́ lorúkọ rẹ̀ jẹ́ gbogbo ìlú fọdákẹ́ lálẹ́ yìí ẹbi bú.
1: Àbòyá yà yẹ́ sàyà.

Africa, ìlú Nàìjíríà. Mo ti rí àlè fi wé láyé. Àwọn láti ẹ̀ bá ranjú kì ìlú òlù yìí. Ilé làbọ̀ síbi oko. Wà láìtàlà Nàìjíríà dá ọ̀lọ́ àmọ́ ní. Àwọn adarí wa ni kọ́tọ̀ bá wa pẹ̀tù sí wọn kọ̀. Kí wọ́n mọ ọlọ́run. Orí adarí wa kankan ló mọ ọlọ́run. Owó lọ́mọ̀ owó ọmọ ọlọ́run kankan. Africa, Nigeria.

0: ẹnì kan ní ojútùú mú ní nàìjíríà.
1: Olu
0: ojútùú wo ló mú. Ojútùú mú níbí. Ojútùú wo ló mú lẹ̀ wá ń bí báyìí. Ojútùú kẹ̀.
1: I say my people, my fellow Africans.
0: Lọ́mọ fẹ́ràn wa gan o. Ní Cape Town tí mo lọ ní South Africa, ó lè fi ẹsẹ̀ lílẹ̀. Ẹsẹ̀ ọwọ́ àwọn ọlọ́pàá ẹsẹ̀ lílẹ̀ wọ́n á bí ọkú rí. Adébálẹ̀ yẹn kọ́ ẹsẹ̀ wọnú yìnyín ni. Nàìjíríà máa da o. Ọ̀rẹ́ mi lálọ́ Màríkà tí ń wò mí. Tẹ̀tí kí mi. Olúníyì Sunday Fasina.
1: Torí pé mú rẹ bá jẹ lọ.
0: Lálùbáríkọ̀ rẹ nù.
1: Ajẹ̀bọ̀ lọ́jọ́ kan.
0: O ní fi ọwọ́ rẹ gbé o. O ní sí orí burúkú ọ̀rẹ́ ní gbọ́mọ sí. Sunday Fasina, o ní wáṣẹ́yìn mọ̀ iwájú wájú lọ́pọ̀ ẹ̀bì tì rétí. Ọmọ lọ wájú láyé ti ẹni. Ọ̀rẹ́ ní sáàrẹ̀ òdìrọ̀ lọ́wọ́ òdìrọ̀ lẹ́sẹ̀. Ọ̀rẹ́ tèmi nù o. Ọbí ọmọ ìyá mi gan ni kíndé ẹ̀gbin.
1: Dájúdájú ká máa gbàgbé ilé.
0: Lọ́dẹ̀dẹ̀ bá fẹ́ràn mi, ó fẹ́ràn ọlọ́run, ọlọ́run bá fẹ́ràn òun náà jù bẹ́ẹ̀ lọ.
1: Àní bí ewúrẹ́ bá jẹ lọ.
0: Sunday Fasina, ó fẹ́ràn mi nínú.
1: Ó máa jẹ ẹ padà o. Kò lè gbàgbé ilé.
0: Ọ̀rẹ́ mi máa bọ̀ lé o. Mo ti rí ọ ti pẹ́ dé rí ọ o. Dé rí ọ Nàìjíríà o tó gẹ́ o. Kó Canada wá sí mi Nàìjíríà díẹ̀ o.
1: Africa is my fatherland.
0: Àbọ̀kọ́ tó nípa ọ̀wà náà.
1: It's my country o.
0: Gbọ́dọ̀ ọdún màmá lọ́ọ́ lu lífù mi ń lu òyìnbó.
1: Nigeria is my country.
0: Lífù ọdún tí ń bọ̀ Canada ni o. Sunday Fasina. Olúdíyì Canada ni o. January February next year.
1: Nigeria is my country o. Nigeria is my country o.
0: Wọ́n ti ń fà mí ti pẹ́ náà. Èmi ni ti dáhùn. Kazeem Yalabaki, òun tẹ̀ bá jà lórí Germany díẹ̀, ó bá mi jà, a ní kò wá jẹ mọ́sà. Òwe tọ́pa fún mi nù ọlọ́jọ́ wọnú. Ṣé a ní kò mú owó ọlọ́dún wàdà bí ata àbẹ́pò mo ní mo rógo.
1: Àwọn tó kọ́kọ́ láyé lọ́jọ́ sí.
0: Ti Germany nìyẹn o.
1: Àtọ̀ ṣe ilé ayé títí.
0: A sọ fún yín pé wọ́n àwọn ọ̀nà mi yìí gbogbo olè àgbáyé ní tọ̀ ràndì.
1: Kò ní dàrú lórí.
0: Nígbà ni a ti ẹlẹ́sẹ̀ ní South Africa mo ní ẹ̀ èmi ó lè bẹ́ àtúntẹ́ pamọ́ tí a ti ẹlẹ́sẹ̀ ní lọ yín dẹ̀ lọ rí dẹ̀ bọ̀ rí.
1: Ayé aláyé a máa ṣayé gbàgbà tún sí láyé mọ́ ayé a máa ṣayé.
0: A ti ẹ̀ wà láyé.

ọ̀rẹ́ mi lẹ́yìn aladi mufta láti amẹ́ríkà ó bẹ̀rẹ̀ pé púrógámù mi tí mo ti gbà kan èwo la yù èyí ò ti pẹ́ ó bẹ̀rẹ̀ pé èwo la yù lọ́nà lọ́wọ́ èyí ò ti pẹ́ o.

àwọn tí ó rówó dátà wọ́n pọ̀. Ọládépò Rotimi Olúwọlé ó rówó dátà ó dẹ̀ wo tó ń lọ lórí kíní ó wo tó ń lọ ní studio. Oh my God.

àwọ̀ kò rí sá. Àwọn ọkùnrin kan bẹ tí wọn ò lè láìkí ọyàn o. Báwọn kan láì gẹ̀mí bíi kà sí nǹkan. Tí n bá fi ta sí pé ìwọ́n tó bá fẹ́ ràn ọ̀yàn já rọ́wọ́ ọ̀yàn lórí Facebook. Àwọn gbà 20,000. Èrò tí ó gbin ọwọ́ sí Facebook wọ́n pọ̀ bàjẹ́. Ẹ wo abẹ́ mo yàn o.

0: ẹwọkùnrin ló ti kú sí.
1: Àmọ̀jẹ́ ń ṣe mí.
0: Ẹni tí ẹ máa wò láyé obìnrin ojú yóò lọ. Níjọ́ kẹta nìkan ló bá tó kó ní okòtò. Mo ní bọ̀dá ìkílẹ̀ ìwò dẹ̀dẹ̀ ní okòtò. Ọlọ́mọ obìnrin tí ń lọ náà kẹ́ ẹ mọ̀mọ́ ni. Bẹ́ ẹ bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ láyọ̀ obìnrin tó tọ́. Wọ́n bọ́ọ̀lù ni. Mo ní mo gbé bọ́dá rẹ̀. Ẹ jọ èmi náà máa dijú rìn ebi ewo tèmi mi ò mọ tí jẹ́ bẹ́ẹ̀. A máa wàyà láyé àwọn wàyà obìnrin. Àwọn náà sì ṣe gbogbo gàgàgà wà lọ lo kòsítẹ́ oníke tàbí kòsítẹ́ onírin ọ wà pààkì sókè ọ wà ti a wà gàgàgà sí ẹ. Jẹ́ kí ẹ lómi òtún lẹ̀tọ̀ báyìí. Wà á mú eré wà sábọ́ dẹ́ nínú yàrá ni. Ọláyì nígbà kan ni mo gbẹ́mọ̀ nìkan lọ síbi ilé ìtura kan. Lọ́nà mi tọ́ páàkì láyà rẹ̀ pé sáìsì náà ni. Nígbà tí ó bọ́ kọ́nsẹ́ẹ̀tì tó bọ́ mílíọ̀tì tí ó ń
1: pori.
0: Pori mi ti lọ̀ mọ́mọ́.
1: Àmọ̀jẹ́ ń ṣe mí, kíyá mi dá.
0: Fóònù rẹ̀ fi pè mí ni pé á Bùráyẹmí Brahim Alómilẹ́mú mo lọ wá wà. Orí tó kó sí ìta fún mi yìí ju ẹ̀rù tí mo lè gbé lọ. Àwọn kan náà láìkì ẹ̀. Wọ́n kan láìkì parallel to the equator. Parallel to the equator. Ẹlẹ́mẹ̀ntọ́ bẹ́ẹ̀. Wọ́n á ní kí làwọn fèsì. Ọlọ́run dá bàbá kan náà sà. Ẹ jẹ́ gbọ́ abẹ́rẹ́ oorun. Abẹ́rẹ́ oorun, a kan mọ múra ti lọ sùn, abẹ́rẹ́ oorun.

0: Àwọn tí ó sùn pàtí.
1: Ẹlúlu ń rè bára, mo ti tẹ̀rẹ̀ ń rè wo.
0: Alùpùpù tí ọba sí ìyẹn gbélé dúdú ọmọ rere yín o. Káà pa màlú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, ọbẹ̀ òtún náà ni ó kàn ìnáwó. Ẹ ti jẹ́ ti mú, bẹ́ẹ̀ lórí lọ́wọ́ mi lọ́wọ́ òde.
1: Ayọ̀ kò sóre bí àná.
0: Ìrọ̀lẹ́ dàbà, ọlọ́run orí mi ó di.

Kọ̀sẹ̀ yóò di dúmọ̀ ìlú lórí ètò kásìlọ̀ yóò ṣù. Pẹ̀lú ọ̀rọ̀ yẹn alóbilámù wàhùn, alóbilámù wàhùn, wàhùn. Ẹjẹ́ pàdé lórí ètò ẹ̀wọ̀n òjọ́lé ní ọjọ́ Tuesday lago mẹ́sàn-án alẹ́. Ẹ̀wọ̀n òjọ́lé ẹni rógun ẹ̀wọ̀n. Ẹbí máa dé tó gbọ́ o, torí ọgbẹ́ ọgbẹ́ ọ̀bẹ̀dẹ já máa mú lò. Tó gbìyàn dọ̀gbẹ́ ẹ̀wọ̀n là mú wá fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ báwọn níjọ Tuesday lago mẹ́wàá. Sọ́rí lago mẹ́sàn-án alẹ́, mẹ́sàn-án alẹ́. Ètò eléyìí ni à ń bẹ̀rẹ̀ lago mẹ́wàá ọjọ́ Saturday Sunday Castle Ayọ̀ Party Program. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tájọ ṣètò lálẹ́ yìí o. Pàápàá ìtẹ́rẹ́wò ra dátà ẹ̀wò lórí Facebook gangan. Ẹgbìyànjú o. Àjọ tánsìlá wọn lórí Facebook dáadáa, àjọ tánsìlá wọn lórí Facebook mo láìkì ẹ̀ bàjẹ́. Àrígbé garajúmọ̀ wọn lè lo oko. Mo ti rẹ̀ lo oko. Lọ́kọ̀ lọ máa wú ẹ̀gẹ̀ kó wu ìṣù kó wu gbogbo ẹ̀. Ẹ ń bá rẹ̀ nígbà mi hàn lómilámù mo bèrè rẹ̀ o. Táyọ̀fẹ́ dùn náà a rí. Àrùn náà lálẹ́ Táyọ̀fẹ́ dùn láti lọ Amẹ́ríkà. Mo dúpẹ́ náà wọ́n gbọ́ àwọn tẹ́tẹ́ ṣètò lálẹ́ yìí. Olúmídé Sanni Agbápẹ́pẹ́ Ọdẹ́yẹmí Ọgúnrè Àbùtá Àtùsàdọ́gbà Dèrè Pópó Ọlá Ọgbẹ́ni Ọdẹ́yẹmí Ògìmọ̀dínlá Ọkọ̀ Ọdẹ́yẹmí Ọgúnrè Wálé Fásaki Sítù Rasaki Ọláyà Àmẹ́ẹ̀dì Sẹ̀kírẹ́tù Fúnláyọ̀ Bádírù Sítù Rasaki Lẹ́ẹ̀kẹ́ sí. Wọ́n ti ẹ̀pọ̀ báwọn mílíọ̀nù mẹ́ta kọ Rasidátù Adérìtọ́ Ìmọ́fòjè Peters Àròdìyáyá Ọládépò Ẹnu Sádípò bẹ́ẹ̀ Bodúpọ̀dọ́mọ yìí o Bodúpọ̀dọ́mọ yìí Ẹjẹ́ àpàdéjọ Tuesday lago mẹ́sàn-án lórí ètò ẹ̀wọ̀n òjọ́lé. Àní dẹni ẹ̀wọ̀n.

ẹlẹ́tí dàtọ́ bọ́lá ọdún ìdàkiri òtútù àti ẹ̀fọn àní sáìsàn àásù láyọ̀ o àádì láyọ̀ àádì tọ́jú ọdún bójú ikú àádì tọ́jú àdàbọ́ sókòtò wọn àádì tọ́jú ìbí jí ọ wọn àádì tọ́jú ẹ̀yìn náà díẹ̀ mi náà ìpariwádi ọjọ́ mẹ́sàn-án lórí ètò kásù láyọ̀ àmọ́ ń jọ túnṣe ìdàgọ́ mẹ́sàn-án ẹ̀wọ̀n ọjọ́ lé ni o ó dàrọ́ o. Mọ́nì ìdákọ̀ mi, sọ́tọ̀ ẹ ti gbóhùn mi, ẹ mbókọ̀ mi. Ó dá, Akeem Hamzat, ọmọ olóòjẹ́ bòkó méjì, ọmọ ọmọdé gẹ́gẹ́ tí ìdí mẹ́tu ẹ̀là bòkó, tí ọmọdé gẹ́gẹ́ láyé fàmàdà, ó dá ọ̀rọ̀ sẹ́yìn.

0: gbàdúà.
1: Orúkọ mi ni Ọlọ́run fẹ́ pé orúkẹ́ ògbé Ọlọ́run lókè ọ̀tọ́rítì yá láti ẹ̀ta wá síbi láti ẹ̀ta gbàdúà ní ọ̀lọ́ mo fẹ́ ní ọjọ́ àjọ mo ṣe báyọ̀ mo yọ tí màmá yàn máa kó kọ́ pèmí náà máa kó tó mo ṣe wà délé lọ́jọ́ yẹn nígbàdí tán parí ní láti ẹ̀ ọkọ̀ mo náà pẹ́ wá pè mí ó náà lè ṣe rẹ́dì fún lọ́nà yẹn mo ní ọlọ́run ọ̀tọ́rítì àṣẹ mo ní màlúmọ̀ àwọn ọ̀nà àṣẹ bí ògo fún ọlọ́run December 14 àṣẹ wẹ́dì
2: dédé. Ẹyin àtọkọ yìí. Bẹ́ẹ̀
1: ni ọkọ mi ni.
3: Ẹ ti ṣe wẹ́dì tẹ́lẹ̀.
2: Ọkọ wa ṣe wẹ́dì.
3: Ìyá.
2: Wọ́n ti di ìyàwó.
3: Bọ́ọ̀lù ẹsẹ̀ ìjọ.
2: Ẹjọ́ ẹni
3: lọ́jọ́. Ẹjọ́ gan. Ẹjọ́ gidi.
2: Lọ́jọ́ ayọ̀. Ẹjọ́.
3: Ẹjọ́ kan.
2: Ẹjọ́ ayọ̀.
3: Congratulations. Ẹ lẹ ti bí ogún ọmọ tán.
2: A ti bí mọ tán.
3: Gbogbo ẹyin tẹ ẹ ṣayẹyẹ rí ẹ máa ṣayẹyẹ.
2: Àmì Jésù.
4: Gbàdúà.
2: I pray.
4: Bí Olúwa ṣe ń bẹ.
2: As the Lord liveth and
4: speaketh. Sí ẹ̀mí ẹ wà.
2: And the spirit also.
4: Gbogbo ẹni tó ti kàn ní pápẹ́ dandan.
2: All those that say compulsory.
4: Àwọn máa rẹ yin ẹ.
2: They are going to see your head.
4: Wọ́n ṣubú lójú.
2: Ẹ mẹ́.
4: Sọ láwọn tí mo sọ lọ́wọ́ yìí.
2: Those I'm talking about.
4: Àwọn ni Dáfídì kí gbé pé.
2: They are the ones that tell me sharp.
4: Ní ṣùgbọ́n ìwọ ni.
2: Why it is you?
4: Ìwọ olùgbà mi.
2: You my friend.
4: Ọ̀rẹ́ mi.
2: My friend.
4: A jọ ń jùmọ̀ kẹgbẹ́ lọ lé
2: Ọlọ́run
4: pàpọ̀.
2: They want to shine more than you by any means.
4: Wọ́n dẹ̀ lè ṣe làálàá tó ń
2: ṣe. As they cannot live up to you.
4: Wọ́n wá go spiritual.
2: They will not go spiritual.
4: Fún gbàràdà.
2: For to take over your
4: potential. Wọ́n wá gba ara
2: tiẹ̀. They want to usurp your own
4: potential. Wọ́n máa da fúnra wọn.
2: They will do it themselves.
4: Wọ́n máa gba ògo.
2: I'm taking your glory.
4: Wọ́n máa da fúnra wọn.
2: I'm doing it for themselves.
4: Àwọn ọmọ tó fowó tán
2: school. The children you train with their own money.
4: Wọ́n máa withdraw ògo lọ́dọ̀.

0: jàre àdé
1: bò. God of Enoch àti jàre àdé
0: bò. Ọlọ́run òye dé bò.
1: God of Oyede bò.
0: Mo torí àwọn ènìyàn wọ̀nyí.
1: Because of this one.
0: Mo wọ májẹ̀mú àwọn àgbàgbà.
1: I thought that Jomeka.
0: Ọlọ́run bàbá mi òjò Michael Ọlọ́wẹ̀rẹ́.
1: My father Jomeka.
0: Àṣẹ àwọn wòlíì ni mo gbé wọ̀. Ọlọ́run olúlànà bàbá jíde.
1: God of Oyede.
0: Ìpè Samson Àkàdélẹ́dẹ.
1: Samson
0: Àkàdélẹ́dẹ. Gbogbo ọ̀tá jọ gbàdúrà
1: lọ.
0: Ilẹ̀.
1: Ó gà.
0: Ó ní ká

0: gbogbo tó dá ló mọ̀ ń fà mú.
1: Kí
0: ló yí ẹ kátí ẹ̀gùn fẹ́ gbé mi? Àtúwẹ́lẹ̀. Àwọn ìdílé kan bẹ
1: ọgbọ́n
0: kí Mary tó fi bímọ.
1: They don't marry until they give
0: birth. Wọ́n dáná ẹni kankan rí.
1: They never spend out of anyone.
0: Wọ́n kì lọ marry dáná.
1: They will just marry out.
0: Àwọn ọkùnrin kan náà wà bẹ́ẹ̀.
1: Some men are like that.
0: Wọ́n tọrọ obìnrin rí.
1: They never marry anyone.
0: Wọ́n kì bímọ kí n tì.
1: They just keep that around.
0: Egun burúkú ni sá. Ẹyà balẹ̀ gada. Egun burúkú ni.
1: It's a bad thing.
0: Ọkàn rò páyé lẹ̀ ń jẹ.
1: You think I enjoy it?
0: Egun burúkú ni.
1: It's a curse.
0: Tó bá tí n bá sọ pé Sunday òní.
1: If I tell you that it's Sunday.
0: Kò tí ì sírú ẹ̀ rí.
1: There's no such like that.
0: Ndọ́tí àti bẹ̀rẹ̀ iṣẹ́
1: yìí. It's been
0: started. Bàbá mi wípé.
1: My father says.
0: Ẹ kó àwọn èèyàn mi jọ.
1: Gentlemen.
0: Ẹ fọ́ egun lórí
1: wọn. Break that curse.
0: Yeah! Egun fọ́dà.
1: Amen. Now your curse is broken.
0: Egun fọ́dà.
1: Amen.
0: Egun fọ́dà.
1: Amen.
0: Ẹ̀rọ gbolo.
1: Amen.
0: Ọ̀gá.
1: My brother.
0: Kó àwọn ẹlẹ́rìí wá.
1: Bring up the testifiers.
2: Praise the Lord. Ọmọ ìjọ Ìkòròdú ni mí. Gbogbo ìgbà ni mo máa ń lọ fún program. About 4 years ago, láwọn sìn bíbá ni mo ń gbé tẹ́lẹ̀ Alábí Afọlákẹ́. Láwọn sìn bíbá ni mo ń gbé tẹ́lẹ̀ ká tó kó lọ sí Ìkòròdú.